bá má ṣe pẹ̀lú àti ó ti wà fún wa. Kí ṣọ́ọ̀ṣì wa kí ó máa wí nísinsìnyí. Ìbá má ṣe pé Olúwa tí ó ti wà fún wa. Nígbà tí àwọn ènìyàn dúró sí wa. Nígbà náà ni àwọn ìbá gbé wa mì láàyè. Nígbà tí ìbínú wọn rò sí wa. Nígbà náà ni omi wọn nìbá borí ìbá bò wá mọ́lẹ̀. Ìsan omi ìbá ti borí ọkàn wa. Nígbà náà ni agbéraga omi nìbá borí ọkàn wa. Olùbùkún ni Olúwa. Tí kò fi wá fún wọn bí ohun ọdẹ fún eyín wọn. Ọkàn wa yọ bí ẹyẹ jáde kúrò nínú okùn apẹyẹ. Okùn já. Àwa sì yọ. Lẹ́ẹ̀kan sí. Mo ní ọkàn wá yọ bí ẹyẹ jáde kúrò nínú okùn apẹyẹ. Okùn já. Àwa sì yọ. Ìrànlọ́wọ́ wa ń bẹ ní orúkọ Olúwa tí ó dá ọ̀.

àwọn tí ń yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn èèyàn tí ó dìde sí mi. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ń wí ní ti ọkàn mi pé ìrànlọ́wọ́ kò sí fún un nípa ti Ọlọ́run. Ṣùgbọ́n ìwọ Olúwa ní àṣà fún mi, ògo mi àti olùgbé orí mi sókè. Èmi fi ohùn mi kígbe sí Olúwa, ó sì gbóhùn mi láti òkè mímọ́ rẹ̀ wá. Ìjọba náà lè sọ gbólóhùn yìí bí. Èmi Stephen Adéyẹmí Igè fi ohùn mi kígbe sí Olúwa, ó sì gbóhùn mi láti òkè mímọ́ rẹ̀ wá. Èmi dùbúlẹ̀, mo sì sùn, mo sì jí, nítorí tí Olúwa tì mí lẹ́yìn. Èmi kì yóò bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n rọ̀gbà yí mi ká. Dìde Olúwa, gbà mí, Ọlọ́run mi, nítorí ìwọ ni ó lu gbogbo àwọn ọ̀tá mi ní egungun ẹ̀rẹ̀kẹ́. Ìwọ sì ka eyín àwọn ènìyàn búburú tí Olúwa ní ìgbàlà. Ìbùkún rẹ̀ sì ń bẹ lára àwọn ènìyàn rẹ̀. Ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́. Bí ó ti wà látètè kọ́ṣe ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmí.

Ọba tó jí èmi àti ń sí ìmọ́lẹ̀ alàyè ló rọjọ́ tòní. Ọ̀pọ̀ lájọ sùn lánàá tí wọ́n jí. Ọ̀pọ̀ ti dèrò ilé ìwòsàn. Ọ̀pọ̀ ti di èrò ọgbà ẹ̀wọ̀n tó jẹ́ pé àìmọ́wọ́ àìmẹsẹ̀ báyìí òun ló gbé wọn débẹ̀. Àfi yọ̀ wọ́n o, àfi yan Ọlọ́run ọba, àfi yìn ní ògo ni. Nítorí ìdí èyí, ìwọ tí Ọlọ́run bá jí símọ́lẹ̀ alàyè ló rọjọ́ tòní. Ẹ jẹ́ ká fi ọpẹ́ ká fi fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ tí ó dúró láéláé. Orí ọ̀fẹ́ ni èmi àti yín orí ọ̀fẹ́ ni a rí gbà. Nínú orí ọ̀fẹ́ yìí ta rí gbà yìí, mo fẹ́ jẹ́ ká tiẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Má wò pé kò sí nǹkan tó fẹ́ dúpẹ́ fún. Bí ẹ̀mí bá ṣì wà, wọ́n ní ìrètí sì ń bẹ. Torí pé ìrètí sì ń bẹ ni Ọlọ́run ti fi jẹ símọ́lẹ̀ àìlò rọjọ́ tòní. Bí ò bá rí bẹ́ẹ̀, ìwọ náà bá ti di ẹni àkọlẹ̀bọ̀. Àmọ́ Ọlọ́run ọba tí ò jẹ́ kí èmi àti yín tí ò jẹ́ ká di ẹni àkọlẹ̀bọ̀, òun náà ni mo ní ká fi ọpẹ́ fún, ká fi ìyìn fún, ká sì fi ògo fún lóru ọjọ́ tòní.

lórúkọ alága tí àwọn ìgbìmọ̀ tó ń darí ìkànnì tí a wà yìí, lórúkọ olùdásílẹ̀ ìkànnì yìí evangelist Mrs. Lillian Bademosi, lórúkọ ọ̀gá àgbà pátápátá Ayọ̀ Emmanuel Ojo, àti lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ àwọn ẹ̀ṣọ́ aláàbò lẹ́nu ìloro, àti ní orúkọ tèmi pàápàá Stephen Adeyemi Igè, òun ni mo kí n pé ẹ̀kú ojúmọ́ lóòrọ̀ tòní. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé abala méjì òun náà ni ètò ojúmọ́ rẹ̀ òun náà ló pín sí. Abala àkọ́kọ́ òun náà bí tatumọ̀ gbára wa níyànjú. Abala ẹlẹ́ẹ̀kejì níbi tí a ti máa mú ẹka kan lára àwọn ẹka tó di orílẹ̀-èdè yìí mú rẹ̀ láti máa mú. Tásì wò pé yíbo ni ẹka yíbo ló gbé dé dúró lásìkò tá a wà yìí. Ǹjẹ́ ìlọsíwájú àbábí? Ǹjẹ́ àwọn kùdìẹ̀kudiẹ kan a kù ń bẹ̀ bí? Tó jẹ́ pé a bẹ àwọn ìjọba pé ibi tí kíní tó tún kù sí yìí ẹ bá wa ṣe. Tó jẹ́ pé àní jẹ́ kó sú wa kó rẹ̀ wá. Bí ò bá ṣe pé àwọn nǹkan wọ̀nyí wọ́n jẹ́ tuntun ṣe tí àwọn ìlérí tí ìjọba sì ṣe fún wa ó sì wá sí ìmúṣẹ. Nítorí náà ni a ṣe gbé ìkànnì yìí la ṣe gbé kalẹ̀. Ìkànnì fún gbogbo mọ̀lẹ́bí, ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí nípínlẹ̀ Ọ̀yọ́, kí ayé bà lè dùn gbé fèmí àti yín kó bà lè dùn fún wa, òun náà ni a ṣe gbé ìkànnì la ṣe gbé kalẹ̀. Àwa sì máa ń sọ wípé ohun tí ó ṣe ẹbí, tí ó ṣe ọkàn àti ara wa láǹfààní, òun náà ni a máa ń gbé yẹ̀wò lórí ìkànnì ti Wells Radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate, ìyẹn ní ìlú Ìbàdàn. Mo kì í pé ẹ̀kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí.

0: ṣàì.
1: Àlọ́run máa bá wọn dá ṣàì pé kò sọ lọ́rùn, torí pé gbogbo ohun tá à ń ṣe, ìnáró wa, ìjókòó wa, ìrìnà wa, gbogbo ohunkóhun eléyìí tá à ń ṣe, kò ṣẹ̀yìn ọlọ́run ọba. Òun lọba tó dáhùn gbogbo, òun lọba tó mí èémí, iyè tó mi sí ohun gbogbo. Ó dá tán, ó sì wò ó, ó sì pé dáadára ni gbogbo nǹkan tó ń dá. Àwa bẹ̀rù a máa pe Ọlọ́run yìí, àbẹ̀rù máa pè é ní orúkọ tó wù wá. Nítorí ìdí èyí, Ọlọ́run ọba, òun lọba tó mọ gbogbo, tó sì lè ṣe ohun gbogbo, tó ń ṣe ohun gbogbo lásìkò gbogbo, lásìkò gbogbo àti nígbà tó wù ú. Òun náà ni Ọlọ́run ọba yìí. Ọlọ́run ló ń jẹ́, Ọlọ́run ni ó sì máa jẹ́ títí láé. Àníkẹ́kọ̀ọ́.

mélòó ló ń bẹ lẹ́nu mi tí mo fẹ́ máa gbà yín nímọ̀ràn? Èmi fúnra mi pàápàá mo nílò ìmọ̀ràn lásìkò tí mo wà yìí. Nítorí pé mo ṣe ń bá yín wí bẹ́ẹ̀ náà lèmi náà ń bára mi wí o. Gbogbo àbá yìí àjọ nílò ìmọ̀ràn, àjọ nílò ẹ̀ ni.

ẹ jẹ́ ká ṣe gbogbo lásìkò lásìkò. Ká ṣe bí àṣà àwọn ilé ìbò tí wọ́n ní make hay the sunshine. Gbogbo ohunkóhun tábà ṣe jẹ́ ká rí pé a ṣe lójú ọjọ́. Nítorí pé àsìkò báyìí kò dúró rẹ̀ nìkọ̀ọ̀kan. Ẹ má jẹ́ ká wọ́n máa fi nǹkan falẹ̀. Tó bá sì jẹ́ pé ìwọ tó rí pé èmi fúnra mi ò mo máa gbàgbé nǹkan ní tètè máa kọ́ sílẹ̀. Wàá mú gègé òun tákàdá rẹ wàá máa kọ́lẹ̀ ni. Kò má ba gbàgbé kó má ba fi jẹ ká. Tó bá ti kọ́lẹ̀ tó wàá mu wàá ra fisibi pé inú ìpélébé kan wàá ra lẹ́mọ́bì kan tàbí kọ́ ra fisibi jẹ́ pé ojú àti máa to tí wàá fi lè máa rántí pé mo fẹ́ ṣe nǹkan báyìí.

lásìkò tá a wà yìí kò ṣe dúró wò mọ́. Àwa gbọ́dọ̀ wá máa sún gbogbo ẹ̀ ká máa sun ká máa sun ká máa sun ká máa sun kọjọ́ wá lọ́ọ̀tán. Bá ṣe ń sun yẹn bẹ́ẹ̀ ni àsìkò ń lọ. Àsìkò sì lélẹ̀ yìí kò dúró dẹnìkan.

Ìrìnàjò ta fẹ́ fi ọgbọ̀n ọdún rìn tàbí ìrìnàjò ta fẹ́ fi oṣù mẹ́ta rìn ìgbésẹ̀ ẹyọkan péré náà ni yóò bẹ̀rẹ̀ rẹ. Ìgbésẹ̀ ẹyọkan náà ni ta bá ti gbé ìgbésẹ̀ yẹn báyìí a rí pé eléyìí tó kù yóò máa lọ lóníṣìírírí wẹ̀rẹ̀ ni. Àìgbégbèsè rárá òun ló máa ń jẹ́ kí gbogbo nǹkan máa ń dàbí pé kíni yìí sì le ó sì le ìgbésẹ̀ yẹn kan péré òun là nílò.

ẹ jẹ́ ká rí pé a gbégbèsẹ́ ká ṣe nǹkan tá fẹ́ ṣe ká ṣe lásìkò. Kí ni nǹkan ọ̀hún tẹ́yìn ìwọ́fúra lára rẹ tó ti sọ pé mo fẹ́ ṣe nínú ọdún yìí tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe rárá? Ẹ̀ẹ́dẹ́ ká wulẹ̀ ká wẹnu ọkọ́ o. Ọdún eléyìí náà òun náà tún lọ díẹ̀ náà nú. Nígbà tá a bá wá bẹ̀rẹ̀ ń sìn gbà la fẹ́ ṣe é. Ṣó dìgbà tó bá tó bọ́ sórí ká tó máa sáré kàkà kiri. Lóòótọ́ mo mọ̀ pé ìka ọ̀dọ́ gba àmọ́ a gbọ́dọ̀ gbígbésẹ̀ tàbá ti gbígbésẹ̀ irú àwọn nǹkan báyìí kò yí wá sí ìmúṣẹ. Pàápàá jùlọ tó bá jẹ́ pé nǹkan rí lèyàn fẹ́ ṣe nǹkan rí kò kí n fẹ́ jẹ́ kéèyàn ṣòun fúnra lára rẹ̀. Èèyàn lèyàn nígbà wípé ìwọ yìí mo màá ṣe é bo fẹ́ bo kọ̀ lábẹ́ bó ti wù kó rí màá ṣe é sẹ́. Ẹ mọ̀ pé àwọn pá kan wà tó jẹ́ pé èèyàn máa fi bú ni. Àwọn pá tí ò bá fẹ́ jẹ́ kéèyàn ṣe nǹkan eré ipá bẹ́ẹ̀ yẹn máa fi ń bú ni. Wípé lóòótọ́ mo mọ̀ pé ò fẹ́ jẹ́ kí n ṣe àmọ́ lábẹ́ bó tilẹ̀ wù kó rí màá ṣe é. Ó fẹ́ jẹ́ kí n máa dájọ́ sí ẹni àmọ́ rọ̀ ló pa òní yìí òun náà ní ti bẹ̀rẹ̀. Ìgbésẹ̀ ẹyọkan péré báyìí òun náà la nílò. Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ yìí lọ́jọ́ tòní. Àtèmi àti yín àsì ní kábàámọ̀ pé a gbé ìgbésẹ̀ náà. Adùn ṣe bí ohun tọ́lọ́run lọ́wọ́ sí kan kò sí. Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ yìí ká sì fi lé Ọlọ́run lọ́wọ́. Ẹ sì rí pé rere báyìí òun ni Olúwa. Lásìkò kò dúró ẹnì kọ̀ọ̀kan wa. Ayẹwà kò ní yẹlẹ̀ ní agbára tọ̀lọ́run ọba. Kò ní jù báyìí lọ lábala ọ̀rọ̀ yànjú fún ojúmọ́ rẹ lóòrọ̀ ọjọ́ tòní. Láláì fàsìkò ṣòfò. Ẹ jẹ́ ká kán lu abala kejì ètò ojúmọ́ rẹ. Ẹ̀ka ìwo la fẹ́ gbéyẹ̀wò lóòrọ̀ ọjọ́ tòní. Gẹ́gẹ́ bí èmi àti níta ti mọ̀ wípé òní ni ọjọ́rú àkọ́kọ́ nínú oṣù Sàwàyé. Gbogbo ọjọ́rú àkọ́kọ́ sì lélẹ̀ yìí abala ètò ẹ̀kọ́ òun náà la máa ń gbéyẹ̀wò.

Ibo ni eto eko wa ibo lo de duro? Ni orile de yi ibo ni abare eto eko ibo lo de duro? Ibo ni abale eto eko di ibo lo de duro ni ipinle wa? Ibo ni abala ètò ẹ̀kọ́ ní Bọ̀dọ́ dédúró ní ìjọba ìbílẹ̀ oníkàlùkù wa. Ilé báyìí ṣèbóhùn sọ pa tí ń kẹ́ṣọ́ ròde. Tábàlá ètò ẹ̀kọ́ ò bá ti mú tí wà ti múnádóko tó ní ìjọba àbílẹ̀ tiẹ̀ tó sì dákẹ́ ó kò sọ́wọ́ èmi àti ẹ̀. Tí abala ètò ẹ̀kọ́ tí ò bá ṣáná tó ní àyíká rẹ ọwọ́ rẹ ló kù sí. Tó bá mọ̀ àwọn ọmọ kan ni Ọlọ́run kó sí abẹ́rẹ́ tó sì jẹ́ pé Ọlọ́run fẹ́ jẹ́ kó máa mójútó wọn nígbà tó bá wá ṣe ohun tó yẹ kó wá ṣe fún wọn. Ṣé oníkálukú wa báyìí ṣe àti wá kùnà báyìí bí?

Àkọ́kọ́ òun náà ni bí àwọn ìjọba wa bí wọ́n ṣe fowó sínú ètò ẹ̀kọ́ mọ̀ ṣe fi sí tó. Eléyìí ò bójú mu tó.

Ẹ jẹ́ aṣọ ohun tó yẹ ká ṣe lásìkò tó tọ́ àti ní àsìkò tó yẹ. Àmọ́ lọ́lá ìfọ̀rọ́lẹ̀ sọ̀rọ̀ lówùrọ̀ ọjọ́ tòní. Ẹ jẹ́ ká da ohun tiwa náà papọ̀ mọ́ ohun àwọn tó ti ń kígbe lásìkò tá a wà yìí. Tẹ bá rántí, tẹ bá gbàgbé, tẹ bá gbàgbé, ẹ jẹ́ kí n ràn yín létí. Wípé ètò ààbò tó ti mẹ́hẹ lórílẹ̀-èdè tá a wà yìí. Ó ń bá ètò ẹ̀kọ́ náà, ó tún ń bá a fà á bala ẹ̀kọ́, ó ń bá a fà á lórílẹ̀-èdè tá a wà yìí. Tó sì jẹ́ pé ẹ̀rù tún ń bá àwọn èèyàn kan látòtú rán àwọn ọmọ lọ sílé ìwé. Ní oṣù tó kọjá, òun náà ni àwọn ajínigbé, òun náà ni lọ jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ kan kó tán lọ jí wọn gbé ní iléèwé wọn. Tí ó sì jẹ́ nǹkan tó dùn mọ́ni nínú kinní yìí, ó bomi tútù, ó bò sọ́kàn ẹni. Àtolùkọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ náà jí kó, tí wọ́n sì wà ní àkàtà àwọn ajínigbé yìí. Tílé sì mú àwọn ọmọ míì àtàwọn olùkọ́ míì láti lè máa lọ sílé ìwé. Nítorí pé ìbẹ̀rùbojo wà ní ọkàn wọn. Ilé yìí ò da kò dùn tó, nítorí pé ní orílẹ̀-èdè tá a wà ní ìlú tó lóba tó sì níjòyè. Ẹ̀yin ìjọba wa ẹ bá wa.

ẹ̀rù gbọ́dọ̀ máa bá àwọn ògo ọ̀la wa láti lọ síléèwé. Ẹ má jẹ́ ká gbàgbé pé àwa náà là ń gbà wọ́n níyànjú pé rí dájú pé o kàwé o sì kàwé dáadáa. Kíwọ náà ba lè di báyìí láwùjọ, kíwọ náà ba lè di báyìí láwùjọ, má gbàgbé pé àwọn ìmọ̀ràn tá ń gbà wọ́n délé yìí. Àmọ́ nígbà tí kò bá ti sí ètò ààbò tó múnádóko tó jẹ́ pé ọkàn wọn ò balẹ̀ láti lọ sílé ìwé, kìlàfẹ̀jẹ̀ kan lọ̀kọ́. Àbí báà la ṣe fẹ́ jẹ́ kí wọ́n di gbogbo àwọn nǹkan eléyìí tí a kà á lẹ̀ pé wọ́n máa dì báà la fẹ́ kí wọ́n dì í. Nítorí ìdí èyí, àwọn tó wà ní àhámọ́, àwọn kan ti wà ń bẹ̀ láti bíi ó lé ní ọdún mẹ́wàá ń sìn táwọn ìlú míì ti wà ní àhámọ́ àwọn ajínigbé. Àwọn míì náà tún jí kó lóṣù tó kọjá yìí. Ìfẹ̀hónúhàn ó ti ń lọ lóríṣiríṣi. Ẹ̀yin ìjọba wa, à ń bẹ̀ yín, à ń rọ̀ yín lówùrọ̀ ọjọ́ tòní. A mọ̀ pé ti ń gbìyànjú àmọ́ àfẹ́jẹ́ kẹtùbọ̀ sakétí má pa láti rí pé àwọn ọmọ tó wà ní àhámọ́ yìí wọ́n di tuntun sílẹ̀. Àtàwọn àtàwọn olùkọ́ wọn ni pé àwọn ọmọ yìí padà délé láyọ̀ àti ní àlàáfíà. À ń bẹ̀ yín ni, à ń rọ̀ yín ni. Ẹ jọ̀ọ́ láti ìkànnì ti World Radio 89.3 FM, òun náà ni à ń darapọ̀ mọ́ gbogbo ohun ní orílẹ̀-èdè Nàìjíríà ni pé kí ẹ̀yin ìjọba kí ẹ jọ̀ọ́ kí ẹ rí pé ẹ bá wa tú wọn sílẹ̀. Ẹ bá rí pé àwọn ọmọ yìí wọ́n di tútẹ̀, wọ́n sì padà sí ọ̀dọ̀ àwọn òbí wọn láyọ̀ àti ní àlàáfíà.

0: ohun tá a lè ṣe òun náà ni pé ká bẹ̀rẹ̀ ká sì ròyìn. Pẹ̀lú eléyìí tí àìsí ṣe lóòrọ̀ ọjọ́ tòní, mo lérò wípé ẹ̀yin ìjọba wa ẹ bá wa wá nǹkan ṣe sí i. Ẹ wo ayé wa kò ní yẹlẹ̀ ní agbára t'Ọlọ́run ọba, kò ní jẹ́bi tí a máa rímọ lórí ètò ojúmọ́ rí lóòrọ̀ ọjọ́ tòní. Oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbé ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ́ lọ́jọ́ tòní, a kì í pé ẹ ṣe tí ẹ darapọ̀ mọ́ wa. Aago mẹ́fà bá ku ìṣẹ́jú mẹ́wàá, òun náà ni àkànṣe ètò lọ́wọ́ máa wá sí etí ìgbọ̀nyín. Eléyìí tí wọ́n ti sanwó fún ẹ̀yin náà gbé ohun tẹ́ ń tà tàbí tẹ́ ń ṣe wá lọ́jọ́ tòní, kẹ́ ẹ bá wa dòwò pọ̀. Kí alájẹ yín kí ó sì là lóní pẹ̀rẹ̀gìrì, ẹ sì pé Ọlọ́run bá fẹ́ nìkan ṣe ju ẹnìkan lọ. Ẹ̀yin bàbá tàbí màmá tẹ̀mí nílé lóòrọ̀ ọjọ́ tòní, ẹ má jẹ́ ká torí pé à ń lọ sẹ́dẹ̀ ká wá bẹ́ẹ̀dẹ̀ jẹ́ o. Torí pé ta bá ti ẹ̀dẹ̀ dé ẹ̀dẹ̀ báyìí, òun là ń padà bọ̀. Ayẹ̀ wa kò ní yẹlẹ̀ ní agbára t'Ọlọ́run ọba. Títí ọjọ́ mẹ́jọ tèmi àti yín tàtún máa pàdé lórí ètò ojúmọ́ rẹ̀. Mi ò fi yín sínú ìbànújẹ́ lágbára Ọlọ́run ọba, mi ò ní ba yín nínú ìbànújẹ́ títí ọjọ́ mẹ́jọ àwọn akọ́ ire o.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM, Kànga Agbẹ́mágbẹ́.

0: ìwọ́de wọ́n pé kálukú bẹ̀rẹ̀ sí ní sàsálà fẹ́mi ara rẹ̀ lánàá àwọn wo ni ń kọlù wọn kí ló dé tí wọ́n ń kọlù àwọn tí ń ṣèwọ́de àwọn tí ń ṣèwọ́de sí kógi sóyà kó ìbọn sọ́kàdàdà nínú dókítà ṣé kìí ṣogun tẹ́ ń sọ̀rọ̀ nípa ìpẹ́ tá a bá ṣọ́ra.
1: O le lead sogun because and I want all those who were gbogbo àwọn tó ń ta tó lọ ń gbé ogun dìde.
0: Tán lọ àtàkì.
1: Àwọn èèyàn tó ń demonstrate.
0: Mm.
1: The governor should get them and deal with them properly.
0: Mm.
1: In fact, they should be removed from office. If I'm the governor for your state.
0: Ọmọ yẹn governor.
1: Yes, and he's hearing me now, and he should take it up as a duty. Lati deal decisively. Pẹ̀lú àwọn tó lọ ń attack àwọn tó ń demonstrate. So if they are government officials, he should remove them from office. Immediately, ni o.
0: Immediately.
1: Yes. And then appropriate measures should be taken to take them to court. Why are they opposing a demonstration that is properly arranged? Are they following the instruction of the governor who sent them?
0: Ta ló rán wọn láti lọ kọlu àwọn ẹni ẹlẹ́ni?
1: Yes. Ta ló rán wọn? Because if demonstrators of that magnitude are demonstrating and somebody is coming to disturb them, táwọn èèyàn bá decide àti retaliate, kí ló máa ṣẹlẹ̀?
0: Tí wọ́n bá decide àti retaliate pé níbí àjọ ta tán ni.
1: Kí ni ìbá ṣẹlẹ̀?
0: Ọmọ Nàìjíríà ṣó lọ́wọ́ òṣèlú nù ni.
1: If it has tó bá jẹ́ pé ó ní ọwọ́ òṣèlú nù, àwọn òṣèlú wo làwọn ń support? Is this a political issue? Pé wọ́n kó àwọn ọmọ, wọ́n pa èèyàn, wọ́n ṣe àwọn èèyàn bó ṣe wù wọ́n kankan. Is it politics?
0: Sọ̀rọ̀ òṣèlú ni.
1: I think those people who went ahead to attack the demonstrators, they should be dealt with properly to serve as a deterrent to
0: others
1: in future.
0: 0916893100. Ẹ jẹ́ àsálẹ̀ gbé ẹyọ kan ká tó lọ rí iṣẹ́ mímú tá a bá ti padà dé láti ọwọ́ iwájú. 0916893100.
2: Ẹnìkan
0: ti wà ń bí. Hello sir.
2: Àwọn àfojúmọ̀ ọmọ fún dádì ni Adéwọlé ti lọ jẹ́ nípa ìṣàwọn àfojú ọ̀.
0: Àmì ẹ̀ṣẹ̀ sà.
2: Kẹ́rin kò lọ́wọ́ òṣèlú nílé ṣùgbọ́n ó ní political support.
0: Ó ní political support.
2: Bẹ́ẹ̀ni. Kẹ́rin ṣe bá ilẹ̀ Yorùbá òkè fúnra mi. Kẹ́rin ní 2014 nígbà tó fẹ́ gbàjọba lọ́wọ́ Jonathan, àwọn tó dá ẹgbẹ́ kan sílẹ̀ sí mi nígbàdúkọ, wọ́n ní àjẹ́ndà tí wọ́n ń ṣe lọ́wọ́. Wọ́n sì ń àjẹ́ndà yẹn, wọ́n sì ní àṣìfẹ́ lọ́wọ́. Wọ́n sì ní àṣìfẹ́ lọ́wọ́ ṣùgbọ́n tí àwa bá ní tó ṣe fúlàní ni pé Yorùbá ò sọ. Ó yẹ ká nígbà tá a ní àwọn ọba ilé tí ju Abẹ́mi, àwọn aláàfin tó lọ Abẹ́yẹmí, wọ́n á ti lọ bá bàbá Ẹlẹ́kọ̀ọ́ pé ìhà wo ló kọ́ sí ilẹ̀ Yorùbá. Iṣẹ́ ẹ̀kan ṣe nìyẹn, ṣùgbọ́n ní kò sẹ́ni tó máa ṣe pé àwọn ọba ta ní ìsìn àwọn ọba Amẹ́ríkà nìyẹn. Olóòtú ẹ̀wọ̀ ọ̀rọ̀ pọ̀ nbẹ̀ kò ní bàjẹ́ fún.
0: Àmì ẹ ṣeun sá. Henry Jásáre Dókè lọ́hùn tá a bá ti padà dé. Ọ̀rọ̀ àwọn ọmọ yìí ṣe pàtàkì. Àmọ́ àwọn kan ti ń tọrọ òṣèlú bọ̀. Irú wọn ni Mínísítà Fólúlù lẹ́wọ̀ Àbújá. Wọ́n pé wọ́n politicize
1: ẹ̀. Àwọn tó ń ti ọ̀rọ̀ òṣèlú bọ̀. Ẹni tí kò sí nǹkan tó yé wọn, kankan ò yé wọn.
0: Kò yé wọn.
1: Kò yé wọn. Kò yé wọn. There are people who are, when we are talking about people round pegs. In square holes. Àwọn nìyẹn.
0: Àwọn igi tí ò tọ́.
1: won to rara
0: ninu e na lati riroyin ti a pe Northwest ni Nigeria IDPs to wa nbe abate bi awon 800,000 ni anti sa lo si gbogbo ben latari pe won pa awon eyan ni pakupa.
1: This is it.
0: She not very so Southwest na danu
1: eh won fe so we be by the
0: ibi ta wa na mo IDPs ka kiri
1: ti won ti ton le lo joko si
0: kai e ja doke lo
1: ko de ni sele
0: ko ni sele o Olorun o ni gba fun won e ku kale omo Nigeria an pada bo.

0: Ẹ̀ka bọ̀ padà láti òkè lọ́hún ìtẹ̀síwájú lọ́pàá ìṣẹ́gun ìkànnì kànga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM náà lẹ́wà yìí olúọ̀lẹ̀ estate nílẹ̀ Ìbàdàn a máa mú àwọn ìpè yìí lálàáfíà bọ̀ 0916893 1000 0915333 4893 tàbí 0911 3 4 8 9 3 ẹ̀dẹ̀ lè fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó ayélujára Facebook wa at Wells Radio 89.3 FM fan page ẹ̀ máa wò wá bá a ti ń sọ báyìí. Ẹfà àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tá a bá tí ìrá àǹfààní àti gbé pè yín tàbí lójú òpó WhatsApp 0915499893 0915499893 òun lójú òpó WhatsApp tó wọlé sínú kúlù yìí. Hello, ìyẹn ti re 0916893 1000 0915333 4893 0911 3 4 8 9 3. Hello.
1: Àkó ojúmọ́ o.
0: Ojúmọ́ aláyọ̀ bàbá Ìná Bọ́lá rìn wá.
1: Àbáwo lóye.
0: Ẹ kú ojúmọ́ sà.
1: Ẹ káàárọ̀ sà o. Alákọ̀ọ́kọ́ orúkọ mi náà Ìná Bọ́lá rìn wá láti gbogbo látàkẹ́ kàrò. Lọ́wọ́n bá láàánú àbẹ̀ onídàkùnjọ. Wọ́n tàbí tú àwọn ènìyàn sílẹ̀ kó ló ń gbé.
0: Àmì.
1: Ó bá nú ọdí láyọ̀ àtàkà.
0: Àmì.
1: Ẹyìn bàbá wa kan ọ̀rọ̀ lónìí.
0: Yes, sir.
1: Ní àtàlùjọ wa, mo rò pé ó ti ẹ̀ka wá sí nǹkan kan láwa náà, aráàlú. Àwọn kan wà lórílẹ̀-èdè yìí, méjì ni wọ́n. Tí wọ́n bá ti lanu sọ̀rọ̀, tí bá gbọ́rọ̀ wọn, mi ò ti rọ̀rọ̀ wọn. Ẹni àkọ́kọ́, orí ike, ẹni èkejì, Fáyọ̀ṣe. Kì í ṣe Fáyọ̀ṣe ló ṣe gómìnà nípínlẹ̀ Èkìtì. Tó sin adìyẹ torí pé kí ààrẹ abáhùn sílé adìyẹ káàrẹ béèrè pé ṣe àwọn adìyẹ tí ó kì í àgbẹ ni. Ẹ sọ fún mi ṣe mọ̀ yẹn bẹ́ẹ̀ yẹn ẹ tún rá gbọ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn ẹ̀jẹ̀ rẹ̀ gẹ́gẹ́gẹ́ tí wọ́n ń sọ nípa rẹ̀ màmá ni ẹ̀gbọ́n ni àbúrò ni. Ẹ dákun ẹ já kíyèsí o. Ẹ já kíyèsí.
0: Ẹ ṣeun sá. Wọ́n pe ká kíyèsí ọ̀rọ̀ tí àwọn tí wọ́n súnmọ́ wọn sọ. Hello.
2: Hello.
0: Ẹ kú ojú wa.
2: Orúkọ tèmi ni àpá sàrá òjì ìyàtọ̀ kí ayọ̀ àpáta gbangba.
0: Ẹ káàbọ̀ sá.
2: Ẹjọ́ ṣe ní àwọn ibi tí Nàìjíríà lọ. Anything tó wọ́n ti ṣẹlẹ̀ ẹ mọ̀ jẹ́ àdìpọ̀tì fún gómìnà mọ́. Kò sí kẹ̀kẹ́ tí wọ́n ṣe fún wa. Ṣẹ́lẹ̀ ìfẹ́ títí ọ̀rọ̀ ṣe tí ọ̀rọ̀ yìí ti tẹ̀síwájú ni pé òun ojú tó ṣẹlẹ̀ tí òjò bá ṣẹlẹ̀ ni wọ́n ti gbà gbé tí síbọ̀gì ọdún tó lónìí ṣé lẹ́yìn tí síbọ̀gì ṣé kò ṣe yìí ní ìṣẹ̀lẹ̀. Ìṣẹ́lẹ̀ orí ìkẹ́ tí UK sọ àwọn tó ti UK sọ fún àwọn ní òmò dáhùn ọ̀rọ̀ UK mọ̀ pé lórí ọ̀sẹ̀ ti wá ń bìbà yìí àwa Yorùbá mọ nǹkan tí ń jẹ́ ọmọ àjẹmọ nǹkan tí ń jẹ́ èèyàn àmọ́ lóhùn ká ayẹ̀ sí. Àwọn olóhùn ò kààyè sí làwọn òfin yìí òfin rí pààtì yìí pé ìkẹ́kẹ́ ṣẹlẹ̀ ètò wá rí pé round one ìkẹ́ ṣẹlẹ̀ ní ọ̀yọ́ state gbogbo ẹ̀yìn ló ń tó ṣe ẹ̀yìn ẹ̀tí wọ́n ṣe wọ̀lú ewu nìkan tó ń jọ lójú nìyẹn but ìkẹ́ tí wọ́n ń jẹ́ ní ìkẹ́ tí gbẹ̀gbẹ́ yàn fà.
0: Ó jòjò lọ.
2: Ó jòjò lọ ẹ̀rọ ayé ìlú òṣèlú ìlú ọba bẹ̀ ọba abẹ́ lè jù ṣé nǹkan bá ti ṣẹlẹ̀ ẹ̀rọ àwọn ọba wa ní kẹ jẹ́ sátọ̀ kálẹ̀ mọ̀ nǹkan tá a ṣe kò sí kẹ̀kẹ́ tí gómìnà tó ṣe fún wa òun ò ní kẹ̀kẹ́ tí ó ṣe fún wa wọ́n máa fẹ́ ní pààrọ̀ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ kọ́ ló ń ṣàánú ẹ ṣe.
0: Ẹ ṣe o sá láti odò ọ̀nà òkè Ayọ̀. Hello.
3: Ọmọ bàbá olómi yìí.
0: Yes, sir.
3: Ọmọ bàbá olómi yìí.
0: Ọ̀nà rẹ̀ gbogbo láwọn.
3: Ẹ kú iṣẹ́ o.
0: Ẹ ṣeun púpọ̀.
3: Ọmọ àmà fún ife ọmọ àlàmà pẹ̀lú yín.
0: Àmì àṣẹ Dùmàrè.
3: Dọ́tọ̀.
4: Sáà.
3: Ẹ káàárọ̀ sá o.
4: Ẹ káàárọ̀ o.
3: Ṣọlá fẹ́ lè wa o.
4: Adúpẹ́ sá.
3: Ara ò lebi sá o.
4: Adúpẹ́ o.
3: Dọ́tọ̀ ẹ má jẹ́ṣẹ́ rí púpọ̀ tó bá ẹ sọ̀rọ̀ kọ́lẹ̀ fẹ́ pé ẹ̀ kì í káàtọ̀ lọ́ wíkì. Ṣé wọn pé àpá ìfàógrafì ṣé wọn pé agbèrò nílẹ̀ àrọ̀jọ́ ní Port Harcourt.
4: Bẹ́ẹ̀ni.
3: Kó tó di kó di local government chairman. Agbèrò ni so ara mistake ti yóò ṣe tó wà ní ìṣèlú yẹn kágbèrò máa di èèyàn gidi ìwà agbèrò yẹn ti agbèrò yẹn ò kúrò lára wọn.
4: Bẹ́ẹ̀ni.
3: So nípa ti wíkì so ẹ̀kẹ́ yẹn máa rí gbogbo tó bá ń ṣe ẹwọn kò rí wáyé yẹn ọlọ́kọ̀ òkọ̀ opportunity.
0: Mm.
3: Then another thing mo fẹ́ sọ ni pé ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ìfẹ́ ọlọ́run àwọn aráàlú á ti sùn jù ọlọ́run
0: gbogbo tó ṣẹlẹ̀ ní
3: àwọn aráàlú ni á ti sùn jù. Bí mo ti máa sọ yẹ́wọ̀n nígbà kan àwọn sọ pé àwọn ìjọba wọn ò ṣe ọ̀nà a máa sọ̀rọ̀ a máa protest. Àwọn ìjọba wọn ò ṣe náà a máa sọ̀rọ̀ a máa protest.
0: Wọ́n
3: sì àti ẹ̀wọ̀ aṣí yẹn kan mọ́. Wọ́n ti pàkúté fún wa a dẹ̀ ń kó sínú pàkúté kan sọ yìí. Tí wọ́n ti wọ́n fi wá balẹ̀ pé wọ́n wá ń pa wá. Àdẹ̀ sọ àwọn kan ní pé àwọn pa wọ́n ní nọ́ọ̀tì yẹn ni wọ́n ṣàdó sí nọ́ọ̀tì yẹn ni o. Nísìnyìí ó ti wá ṣàn dé ọ̀dọ̀ everybody pàwátá. Ó ti wá ká everybody láyà. Àwọn èèyàn wá ń sunkún. Ó fẹ́ pé lẹ́ka àwọn ọ̀dọ́ la fi ń protest ní pé wọ́n kówó jẹ a protest. Wọ́n pé kò lè owó fẹ́ tí wà protest. Wọ́n ní sún lórí wọ́n pa wá. Wọ́n á ti sùn àti ìyẹn kan wọ́n kàn fọ́kàn fọ́kọ̀ yẹn lọ wá sí i.
0: Mr. Anjorin Sola láti Ifakí Èkìtì náà ti fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú ọ̀pá ayélujára Facebook wa pé ẹ̀kú iṣẹ́ takuntakun Edumare yóò mọ̀ fún yín ṣe o àmì àṣẹ Edumare. Hello.
5: Hello.
0: Ẹ kàrọ̀ sà.
5: Ẹ mà kàrọ̀
0: Bàbáyọ̀mí. Yes, sir.
5: Doctor, mo kì í yọ àgbáyé alẹ́.
0: Àmì.
4: Àmì sà.
5: Bẹ́ẹ̀ni àti olúkáyọ̀dé ló pè láti kú aláàpàdà.
0: Láti kú aláìkáàbọ̀.
5: Ṣé rí èmi tí máa sọ ní gbogbo àwùjọ tó gbà ní fún èèyàn ẹgbẹ́ tí nǹkan ò bá ètí dé Ọ̀yọ́ State wọ́n sì máa fọ́ pa lórí. Mo ní tí nǹkan bá ti lè ṣẹlẹ̀ ní Ìbàdàn ó máa ran gbogbo orílẹ̀-èdè ni. Mo sọ fún ọ̀tajọ́ máa ń sọ mo ní ṣe ẹ rí nǹkan báyìí. Ṣé rí kò yẹ ká máa finá sórí òlíṣù. Ìpẹ́ fún Mangú ní ètò wá sí Ìbàdàn lèmi ti sọ lóbi tí ń pariwo ẹ̀ pé iná ti bọ́ sí wa lára. Láwù sí wọ́tà bọ̀. Ọlọ́run kò ṣàánú ni o.
0: Ẹ ṣeun sá. 0916893 1000 0916893 2000 2000 ẹ má bínú kò sí 2000 bẹ́ẹ̀. Hello.
6: Ẹ káàrọ̀.
0: Comrade Ike. Ẹ káàrọ̀ sá.
6: Ẹ káàrọ̀.
0: Yes sir.
6: Olómiye o mísì kìíní kan láàárọ̀ tó sọ.
0: Ẹ sá
6: o. Ọkọ̀ déètò nílẹ̀. Èmi ní ọmọ bàbá Olómiye o mísì ẹ̀ láàárọ̀ ẹ̀. Doctor mo kí.
4: Ẹ káàrọ̀ sá.
6: Ẹ káàrọ̀ sá.
4: Yes sir.
6: Yes sir. Àlàáfíà ara yóò mọ̀ jẹ́.
4: Àmì ọ̀rọ̀ Jésù.
6: Ṣé rí ọ̀rọ̀ tí ọ̀nàdẹ̀bù Bọ́lá hàn sọ kò tọ̀rọ̀ ni. Àmọ́ kinní kan tí mo rí ń bẹ̀ ni pé gbogbo táyà táà ń pariwo pé ẹ yẹ ká jáde ó yẹ ká ṣe kinní kan. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ lánàá nígbà táwọn tó lọ protest táwọn kan tún decide láti kanta wọn láti kọlù wọn lórí pé èèyàn protest láì gbébọn lọ láì má dà lọ́wọ́. A ti rírú ẹ̀rí láyé bí June 12 náà àwọn association ABN nígbà yẹn. Tí wọ́n jẹ́ government supporter tí wọ́n ń gúgbà against the populace then. But nísìnyí bó ṣe rí nsìn tábàlà fẹ́ jáde náà ṣé rú nǹkan tó ra sọ yìí ṣé kò ní máa ṣẹlẹ̀. Ó ní gbogbo àwa tábà ní tó lómi yìí bá rántí mo sọ lánàá. Wípé tí ìbá ṣe wípé bó ṣe jẹ́ ni ó ti ń bá ní agbára kan láti lò ní. Ó mọ̀ pọ́lọ́ nìkan lágbára o. Àmọ́ ká ni àwọn kan máa ń ta mí àwọn kan bá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pé kí n dẹ̀ wà position báyìí láti ṣe nǹkan báyìí. Àmọ́ ǹjẹ́ àwọn kan wà tó yẹ pé wọn ò ní tó máa wo bá ọ̀nà pé kí ló ń ṣe bó bá try tó bá bọ́ta tí bá dì pẹ̀lú ẹ̀. Àwọn kan wà báyìí tẹ́ pé wọ́n máa ń wá gbogbo ọ̀nà láti block gbogbo nǹkan tó bá fẹ́ ṣe tó bá jẹ́ dáadáa. Mi ò dẹ̀ blame mọ́ bọ́lọ́ ṣe dá wọn ni. Ọlọ́run dẹ̀ dá gbogbo nǹkan dáadáa ló pè é. Àmọ́ ẹ wá wo nǹkan tó ń sọra wọn dà nísìn.
0: Ìlú
6: yìí sìn. Ó mọ̀ wípé kò ní pẹ́ kò ní jìnà. Fọ́kàn tèmi ṣe ń sọ fún mi. Gbogbo àwọn àṣebàjẹ́ Ọlọ́run ó tún àṣírí wọn yóò sì fìyà jẹ wọn. Ẹ kú ètò dáde.
0: Ẹ ṣeun. Ẹ ń lọ ṣọ́ọ̀ṣì ní báwọn. Ẹ ṣeun sá. Adéwùmí Kazeem Adékaz ẹ kú ojúmọ́ o ẹ kú ròyìn. Kò sí àdúrà méjì tó yẹ ká máa gbà báyìí ju pé kí Ọlọ́run bá wa tú àwọn ènìyàn tí wọ́n jí gbé sílẹ̀ kí ààbò Ọlọ́run sì dájú lórí gbogbo àwa tó kù. Ẹkú ètò from New Garage. Sulaimon Sheriff láti ọ̀nà àrà. Wọ́n ní ok ẹ já sáré gba ìpè. Hello.
7: Ẹ káàárọ̀ sá o.
0: Ẹ kú ojúmọ́ sá.
7: Mr. George Latologu Ero.
0: Mr. George Latologu Ero, Ekaabo, sir.
7: Yes, sir. I do pray for Kotosher and annoying. For the first time, I'm getting a little bit relieved. The demonstration that has gone around the whole country is a very good signal to the world to know what is happening in Nigeria.
8: Mm-hmm.
7: It's not that they don't know before, but this one is the best way for us to go.
0: That's it.
7: Very soon, we are going to challenge every other area that politics is bringing Nigeria down.
8: Mm-hmm.
7: And maybe through that, the type of freedom that South Africa gets, we will get it in Nigeria.
8: Hmm.
7: I pray that people should remain steadfast. They should not feel as if there's any powerful man somewhere. Power is in the hands of the people.
0: Definitely.
7: Thank you very much.
0: Sure, sir.
8: Thank you.
0: Mr. George lati ilogun eru e karo e ku eto lagbara olorun ni so tan won ni looto oro adojuko eto abo yi o koja oro oselu o si tu asiko fun kaloku lati sise papo lati fopin si adojuko na lala ini fi ipo boyonu oro eto abo lele yi o ti dawo gidi gan olorun wa ba wa da awon ma ti awon oloko ipada layo atalafia edakun be ba ri nkan o eso sugbon emo paro emo fun ani false alarm. Say something and authority should do something immediately. Otoro onu. Hello. Yes sir.
9: Doctor
8: sir,
9: yo ko sele tin yan mo fe fun sample Nigeria ni.
8: Okay,
9: mo travel lo sibi kan lana like 2 hours journey. So gba tin wa de bi ti mo travel lo o wa ni nkan ti ma se ipo ma to seven gito pari se mo ko mi se kan e. Mo ni pe ona ti mo gba bo ko si na ona ti mo gba bo ona e o da oduro lana then nkan to se e Nigeria ti olo ma e ka ku sowo mo lati sta ku nbe ki mo pada bo wa Sibadan. To ba ki Nigeria ja bi nkan ti mo ba lo bi ma se mo to pada bo wa Sibadan ni o. Won ki ndu ki seven la to ma se ko mi ti ba pe se ni mo ni le cruise se ni Nigeria of nowadays. Hey, imagine, my share. Oh, I will waste my waste. No waste.
0: I just love paradise, baby.
9: I travel abroad, though. Money no rule. Most only. Oh, running outside me abroad, though. But no lady, Baba. Me too. I'm calling me solid. Me living lale. And you say, Louis, ask by your number.
0: Excuse me.
8: Oh, they're good, sir.
0: No, sir. Dokita, sir. Hello. Yeah, me did be. Hello.
10: Hello.
0: Yes, sir. Alaji Odumade Ekaabo, sir. That's a Muslim.
10: Baba Muslim.
8: Ekaabo, sir.
10: That's how I should go, my dear.
0: Amen.
10: No, you see the meaning cool and left my back.
0: Amen. Amen.
10: In fact, I can hear the book. Only that I have to worry about the book. She's going to cover the area that she would die. Problem Nigeria, I want Dala Dalu Dale, a bit of that, you know, can you get there in for any Dala Dale Dawa like it?
0: But
10: I'm talking about any last only OJ, but you know, I want to come on for a lot of problem in Nigeria, like it, any Dala Dale Dale.
0: I want
10: self interest.
0: Selfish interest.
10: Lo da problem ni Nigeria le. O wa de le kan si awon omo buruku wa gba lowo awon agba buruku ye. O wa ni la lati ko bi pada. Mo ko omo ton be nu bonisi. Se ipa loju won. Tama so ko omo ta omo ta. Se ipa ni o ipa ni baba ipa ni ya.
0: Awu.
10: Se ta won omo ti agba buruku o to. Se ba won lo pada di omo ti ipa gbagbo. No, if you can make your own, and the country, ah, maybe by Balavansi, and the people protest. If you go and buy, oh, mommy, me protest. So, yeah, look, see, if I show what I did, you can come up by the people, don't want to protest, and then you can go to the daddy. No, Marie, you go to one time. ìjọba farajì sí inújú ológun fàáìsì ìdájọ́ alágbádá ni. Torí táwọn náà mọ nǹkan tí ó mọ ń tẹ̀lé tó tẹ̀sí jáde. Ṣùgbọ́n ìwọ orí ìtẹ́ni pẹ̀lú nǹkan tí mo ṣe mọ́ sọ ni pé káràlú á má jẹ́ ká wo ìyà tó ń jẹ wá nìsín. Tá a bá torí ẹ̀ tá a bá gba nǹkan láwọ̀pá mẹ́rin tá à ń gba fìlà tá à ń gba láìsí tí a bá tún wá lọ dìbò síbi tí ò tọ́ pẹ̀lú tá à ń rí yìí kọ́lọ̀ ń kó là wá ni o. Ṣùgbọ́n sí ẹni tó tètè lẹ́ẹ̀kan tí wọ́n sọ tán mo sọ gbogbo ẹni tó bá sọ pé bí Nàìjíríà ṣe rí ó da ó kù ó kọ́ lọ.
0: Ẹ ṣeun sá Lajì Odùmadé. Hello. Joke 0915 333 4893. Hello.
11: Hello.
0: Yes.
11: Hello. Ẹkú tẹ̀síwájú.
0: Ẹ ṣeun sá.
11: Ọ̀gbẹ́nadé Olúkáyọ̀dé náà bí láti Àpáta.
0: Láti Àpáta ń bà dé.
11: Ṣẹ́rí sá. Gẹ́gẹ́ bí àwọn adarí tó pè ṣáájú ẹ sọ. Àti ìbẹ̀rẹ̀ ní kíní ìtẹ́ wọ́.
0: Ó wọ́.
11: Yes. Káàkì ẹ̀ fi ìgbà tó wọ̀ ìbò sọ wá papọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe gbọ́. Sá, fourth sitting ní National Assembly orílẹ̀-èdè yìí, fourth sitting ní independent. Tí ọba rí bẹ́ẹ̀ jọ ẹ sọ fún mi, lọ́nà ti fọ́mẹ̀sì mọ́ra wọn lórí. Fourth sitting ní first National Assembly takọ́kọ́ ní wípé lẹ́nu independent pa máa jókòó ní.
0: Bẹ́ẹ̀ wọ́n kọ́kọ́ jókòó ní. Lọ́nà ti fọ́
11: ọ̀pá àṣẹ mọ́ra wọn lórí.
0: Ẹgbẹ́ dókítà.
11: Ẹjọ́ kí ló wá ń ṣẹlẹ̀? Kí ni kí la fẹ́ rí lẹ́
0: Ṣọ́kù rẹ̀. Dókítà, ẹ gbọ́, àwa ìkéré díẹ̀.
12: Wọ́n ní fẹ́.
0: Wọ́n ní fọ́ sí ti ilé ìgbìmọ̀ aṣọ́fẹ́, mi ò gbàṣà actually.
12: Wọ́n ní wọ́n la jẹ́ àmọ́ra.
0: Wọ́n la méèsì mọ́ra àwọn kí ni ọ̀pá àṣẹ yẹn. Àbíkẹ́ ẹ̀rọ pé.
11: Hello.
0: Ẹ máa kó lẹ́gbẹ̀ẹ́ rédíò yín, ẹ pa rédíò yín. Yes, sir.
13: Orúkọ tèmi ni Adé láti UI ní Bíbáì.
0: Láti UI.
13: Ṣẹ́rí mo fẹ́ bí inú kọ́sẹ̀ padà dòbí láti bá mọ̀.
0: Yẹ́sẹ̀.
13: Mo tán ń pè ní Boko Haram ní ilẹ̀ Haúsá ni pé education is a thing, welfare is a thing. And pé àwọn òfẹ́ ó ní particular education ni wọ́n fẹ́ kí ni ìgbàlódé kọ́ ní Bíbáì.
0: Wọ́n fẹ́ Western education.
13: Ní ọ̀dọ̀ wọn náà wọ́n ti yanjú ẹ̀ wọ́n ti parí ẹ̀dọ̀ education wọn ọ̀dún sábà lọ́mọ lọ́wọ́ wọ́n ti parí ti ilẹ̀ Haúsá lọ. Díẹ̀díẹ̀ ni.
0: Ṣé
13: wá rí nítorí tí wọ́n lọ ìjọba ti ń sọ báyìí pé kan ìjọba ti ń sọ pé wọ́n ti dìkìlá ìgbé náà wọ́n ti dìkìlá pé hostels náà wọ́n ti ń sọ gbọ́n shut down school ẹni tí ń bá ọ̀nà láti lọ school nígbà yìí nìsín. Kí wọ́n tó lè àṣepọ̀ plan yẹn wọ́n ń di sọ́pọ́ọ̀tì ìjọba tó bá wà ń tà òun ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. Àwa ló yẹ ká ẹ̀kálẹ́tì jẹ́ bí ẹ̀kálẹ́tì jẹ́ tí ló dé tẹ́ ọ̀pá tó ń bẹ̀rẹ̀ ìjọba tó wà ń bẹ̀rẹ̀ láti fún local security or state security tí ló dé tẹ́wọ̀n gbà ṣé ìjọba gbáà làwọn fẹ́ ní àbí development of their land tí wọn ò fẹ́ méjì ló ń kọ ni. So ìṣe ẹ̀ka máa bí wọ́n nìyẹn ìtọ́ni ká ló fi wọ́n kọ́ o.
0: Ọ̀dà ẹ ṣeun sá. Wọ́n pe ẹgbọ́n ọ̀rọ̀ wọn dókítà. But school ṣì wà ní north.
12: School wà ní north.
0: Wọ́n dẹ̀ ń lọ school. Nígbà tẹ̀mí sáàbù ní Kaduna, mo kọ́ ọmọ Haúsá, mo kọ́ ọmọ Ibo, mo kọ́ ọmọ Yorùbá. Torí school ni mo ti sáàbù. So ilé ẹ̀kọ́ àwọn ilé ẹ̀kọ́ tó sì wà níbẹ̀ àwọn ilé ẹ̀kọ́ yẹn o in fact private school mi kò ní government school tí wọ́n ní ní àwọn apá òkè ọya yẹn. Ní kó ní tẹ bá ń wo school yẹn látọ̀ kan pé ah school ò dúró ilẹ̀ high school yóò gbọdọ̀ jẹ́ government school wọ́n sọ ẹ̀rí tí wọ́n kọ́ síbẹ̀ government kinní kan school federal kinní kan government school kinní kan kan school ìjọba ní gbogbo ẹ̀.
12: Yes, but nǹkan tí màá yẹn ń sọ ni wípé in the north schools ò pọ̀ rẹpẹtẹ.
0: School pọ̀ lílọ ní lílọ ló lè jẹ́
12: ni bi bi school, bi, bi school she po n bi bai se bo se ri ni north ni yen ko ri be
0: eh school le ma po be yen bo awon schools tan ni up to the task ni
12: oh see the schools that are in the north won le measure up to the standard of the schools in the south
0: maybe taba won tan ko ni school sha
12: so you cannot compare the north with the south when it comes to school.
0: Academics
12: yes so the man is correct that the schools in the north are not of the same standard like the schools in the south
0: okay
12: they are not of the same standard only call schools ijoba ko fine ko se kini ko ni school yi ma se kini how many of such schools
0: so lo wa nfa ti oro kini se ma pe cut off mark na fi ma vary se ra won gba
12: yes of course they have to reduce the cut off marks of jam for instance so that people from the north
0: awon na le laye ati wo
12: schools you know so those are some of the things that they are doing that will make it possible for them to be able to climb up but emi feel we pe what they should have done is to give every child level playing ground to je pe awon na they will be able to
0: configure ka wo pe yes o kaju e
12: so what I feel ni pe as it is now schools in the north they are far below
0: standard
12: the standard of the south especially the southwest so what they are doing now ni pe how can they bring down the southwest
0: and academic wise
12: yes and then bring up the north so this is
0: so
12: what
0: because type paya sile it will be as a council ti on declare strike by nisin
12: so mo gbe nisin
0: even a private school gan nisin enu tin kun awon na baka pe se oro ti sa o kan awon na ti awon fi si school so
12: so you look at it that way and then you will see that as it is now being concerned launching could possible for the private schools to go on at the expense of the public schools
0: so what it is pa
12: so to ba se for another 2 days I think the private schools should think twice
0: kan ronu
12: yes because
0: kan won na gbe school ti pa
12: because if they go to one or two private schools nsin to se eyin ni olopa ti yin loton to ba lo ti be nsin to lo kidnap awon omo to ko won lo ki lo ma sele
0: awon obi o di awon onile eko munu ojo opo e ti sejuju won o le gbe kankan ma wa siko ti ko an papa mora me Toluwa Lase Adetola Mori atejise yin pelu oro eto aboye aisi eto ilera airise se ina manamana ti o si ele tun sele lo lede Nigeria labe ijoba APC oni o jo pe ijoba yi awon wuye won gapa gidigan le pelu gbogbo awon kan ti iforisan pon tun sele yi won ni kini FFF campaign ni 2027 te si n se eto kiko orisirisi awon eyan segbe dada Babatunde Seun awon na fi atejise na se ama ojo ti kon ba da dokita ja lo le se eku atotunu lataro amare yin ba lase dubare
12: e se gan
0: Nigeria o da yo dun gbagbo kan se nigba to ba da to do tan Olorun le je kan we ni kenin wa ti mo wo atejise baba dada emi se isin rule lu emi ni Mohala Yidi Arabic Secondary School Talata Maradon Nezamfara ileiwe na dara pupo o tun ni fanu ni klasi kokan won tun ma fun won ni onje sugbon sibe awon omokunrin won abobara ni won ma gbe kakiri to ye ki won wa si ile eko eku eto dokita ja lole Nigeria o da yo du gbo kan si lo ba da to do ta eyan ta won ni fenikeni se kaduna le mi na ti serve ngba na abe ri nkan sugbon boya bi ti mo wa yen sha you get as it be. If you bad that, you tell us when you first shower tea, ask me to go and papa mora. Muti overrun, Lenny. Henry, maybe no. Owa Ben. Mm.
14: láti ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga gbọ́mọgbẹ́ a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú nítorí náà ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpẹ́ wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o bí kò ṣe ìwòye wọn ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.

kásán o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń de ṣe ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ló ní ròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ròyìn náà. Tinubu yóò sọ̀rọ̀ nílé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí ṣáájú ọjọ́ kejìlá nínú oṣù kẹfà. Àwọn agbébọn ni wọ́n gbé aya àbúrò ọkùnrin mínísítà tẹ́lẹ̀ rí Adélábù nílùú Ìbàdàn. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti bo ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé lọ́yọ̀ọ́ ìyàn nípínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ṣe ìkìlọ̀ fún àwọn olóṣèlú lòdì sí lílo ìṣẹ̀lẹ̀ làlúrí náà fún èrè tiwọn. Olórí ìlú wọgilé ìdíje ọlọ́rẹ̀sọ̀rẹ̀ orílẹ̀-èdè Congo lórí ìkọlóminú ìkújáde àrùn Ebola. Orílẹ̀-èdè Amẹ́ríkà ń dúnkokò owó òdíyelé tuntun lòdì sí àwọn orílẹ̀-èdè ọgọ́ta niyè lórí ìkùnà láti gbé ìgbésẹ̀ lórí ìfipamúniṣiṣẹ́. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, àjọ tó ń mójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé ìyún àjọ FIFA ó ní wọ́n ṣe ìfilédè àwọn tí ó kópa pẹ̀lú bọ́ ti jẹ́rìí sí òǹkà àwọn agbábọ́ọ̀lù 1,000+ ṣáájú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tọdún 2026. Ní báyìí o, ròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n ti ṣètò fún pé yóò yọjú síbi ìpàdé àpérò àpapọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí láti sọ̀rọ̀ ní ọjọ́ kejìlá oṣù kẹfà gẹ́gẹ́ bí lára ètò láti fi ṣàmì ayẹyẹ àyájọ́ ọjọ́ ètò ìjọba àwarawa iyan ìjọba alágbádá lórílẹ̀-èdè yìí. Oríṣiríṣi ètò ni wọ́n sì ti píyamọ́ kalẹ̀ láti fi ṣàyájọ́ ọjọ́ ìjọba àwarawa tọdún 2026 gẹ́gẹ́ bí àwọn ìgbìmọ̀ ẹlẹ́ẹ̀tàn fìlọ́lẹ̀ tí wọ́n ṣe ṣètò bí nǹkan ò ti lọ tí wọ́n sì fi léde. Lára àwọn ètò náà, ó ní àti rí ètò àpéjọ àwọn oníròyìn lágbàáyé tí ó mọ̀ wáyé ní ọjọ́ kẹrin nínú oṣù kẹfà. Bákan náà, àdúrà ọjọ́ jímọ̀ eléyìí tó jẹ́ àdúrà pàtàkì ọjọ́ jímọ̀ ìyẹn ó wáyé ní ọjọ́ karùn-ún nínú oṣù kẹfà. Ìsìn ilé ìjọsìn náà ni ó tẹ̀lé ní ọjọ́ keje nínú oṣù kẹfà náà tó fi mọ́ ìdánilẹ́kọ̀ọ́ gbangba fún lùú lórí ayẹyẹ ìjọba alágbádá ìyún ìjọba àwarawa ìyẹn ó tẹ̀lé ní ọjọ́ kẹsàn-án inú oṣù kẹfà kan náà. Ètò tó jẹ́ ti àwọn ọ̀dọ́ tó ń ti àwọn obìnrin ìyẹn ó wáyé ní ọjọ́ kẹwàá inú oṣù kẹfà. Ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ yóò tẹ̀lé ní ọjọ́ kejìlá nínú oṣù kẹfà tó fi mọ́ ayẹyẹ wẹ̀jẹwẹ̀mu eléyìí tí ó wáyé ní alẹ́ ọjọ́ náà. Ọ̀rọ̀ tó wá jáde látọ̀dọ̀ àmúgbálẹ́gbẹ̀ẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tó ń ti ìgbéròyìn jáde akọ̀wé ìjọba orílẹ̀-èdè yìí Yọ̀mí Odunuga òun ló fi pé akọ̀wé ìjọba George Akume olótọ́ka sí bí ọjọ́ ayẹyẹ àjọ̀dún ìjọba àwarawa bí ó ti pèsè àǹfààní láti fi ní ìrántí tó ń ti ìrísí ìrúbọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé àwọn ni wọ́n jà fún ìjọba alágbádá. Àwọn agbébọn tí ẹnikẹ́ni kò mọ̀ ó ní ìròyìn gbé pé wọ́n ti gbé aya àbúrò ọkùnrin mínísítà tẹ́lẹ̀ rí fún iná mọ̀nàmọ́ná tó tún jẹ́ olùdíje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ́ APC nípínlẹ̀ Ọ̀yọ́ iyùn Báyọ̀ Nánúkà tí ìṣẹ̀lẹ̀ náà sì wáyé nílùú Ìbàdàn. Àwọn tí ìṣẹ̀lẹ̀ wá sojú wọn wọ́n sọ̀rọ̀ fáwọn oníròyìn pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó wáyé ní òwúrọ̀ òní ní agbègbè Challenge apá gúúsù ìwọ̀ oòrùn Ìbàdàn. Ní ìjẹ́rìísí ìṣẹ̀lẹ̀ náà, ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Adélábù lórí ìgbéròyìn jáde Fẹ́mi Awogboro ó sọ̀rọ̀ lórí pé aya àbúrò Adélábù ti ń ṣe ìyáàfin Ọláìdé Adégòkè àti àwọn ìbejì rẹ̀ méjèèjì Peter àti Paul ó pé ni wọ́n jígbe ní òwúrò ní ìṣẹ̀lẹ̀ náà. Ó wáyé látàrí ìgbésẹ̀ àwọn agbébọn tẹ́nikẹ́ni ò dámọ̀ bí wọ́n ti gbé wọn ní eléwùrà nílùú Ìbàdàn. Ẹ̀wẹ̀, àwọn mìíràn wọ́n pe àwọn ọmọ ò sí níbẹ̀ lákòókò tí wọ́n gbé arábìnrin náà. Ṣùgbọ́n gbogbo ohun tó bá rọ̀ yí ìròyìn náà ká a ó mọ gbé sí yín létí bí a bá ti ń rí àrídájú àti òkodoro rẹ̀.
ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí ti bo ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ tó ń ti àwọn olùkọ́ eléyìí tó wáyé ní agbègbè ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn aṣàpèjúwe rẹ̀ bí ìkọlù sí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí lákòókò tí wọ́n wọlé padà lánàá lẹ́yìn ìsinmi wọn olórí ilé ìgbìmọ̀ asòfin Godswill Akpabio ó sọ̀rọ̀ nígbà tí ó ń ṣíde ìpàdé náà ó wá ṣàfihàn ohun tí ń kọ́ lóminú nípa ìṣẹ̀lẹ̀ náà tó ń ti bó ti ń darí àwọn àjọ aláàbò láti fi kún akitiyan tó ń ti iṣẹ́ wọn láti rí àrídájú pé wọ́n dóòlà gbogbo àwọn ènìyàn náà padà wálé láyọ̀ àti ní àlàáfíà ó tún wá pàṣẹ fún àwọn agbófinró láti tọpasẹ̀ àwọn atiláàwí náà kí wọ́n sì fojú wọn bá náà òfin ìròyìn ó gbé pé sẹ́nítọ́ Akpabio ó ṣàfihàn bó ti wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí àti ìlú tọ́rọ̀ ń kàn tó ń ti ìkìlọ̀ ilé tó ń ṣe fún àwọn olóṣèlú tó ń ti àwọn olùdíje dupò òṣèlú láti ṣọ́ra wọn gidi kí wọ́n sì mọ́ lo ìṣẹ̀lẹ̀ làlúrí náà fún èrè tiwọn tó ń ti àtẹnumọ́ pé ohun tó yẹ kó jẹ́ àfojúsùn kó wa wàyí ó ní bí wọ́n ó ti dóòlà àwọn ènìyàn tó wà lákàtà àwọn àtìláàwí ọ̀hún o

Àwọn aláṣẹ wọn wọ̀gílé ìdíje ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ ilẹ̀ òkèrè tó yóò wáyé láàrin orílẹ̀-èdè olómìnira Congo kojú Chile nílùú Spain èyí tó yẹ kó wáyé lọ́sẹ̀ tí ń bọ̀ lórí ìkọlóminú èyí tó rọ̀ mọ́ ìlera torí ìbújáde àrùn Ebola lórílẹ̀-èdè adúláwọ̀ náà. Juan Franco tó jẹ́ olórí ìlú Laniniede olóbuwọ́lo ìwé òfin eléyìí tó dènà mọ́ ìtẹ̀síwájú ìfẹsẹ̀músẹ̀ náà kó tó di ọjọ́ kẹsàn-án oṣù keje bọ́n ti ṣètò rẹ̀. Ìpinnu ọ̀hún ná ṣàpèjúwe bí ìlànà ìṣọ́ra ẹni èyí tó wáyé lẹ́yìn àmọ̀ràn láti iléeṣẹ́ elétò tọ́jú ìlera tó ń ti gbàngó oníṣẹ́ ìṣègùn òyìnbó mìíràn. Àwọn ikọ̀ orílẹ̀-èdè Congo tí wọ́n ti wà ní Belgium lẹ́yìn tí wọ́n wọgilé ètò bùbá ìgbáradì wọn ní olú ìlú Kinshasa látàrí ìbújáde àrùn Ebola ní apá ìlà oòrùn orílẹ̀-èdè náà. Malawi yóò darapọ̀ máwọn orílẹ̀-èdè mìíràn eléyìí tí wọ́n tí ó lọ kó àwọn ará ìlú rẹ̀ padà wá sí ilé iyùn àwọn tó bá fẹ́ kúrò nílùú South Africa níbi tí ìròyìn ti ń gbé ìkọlù tí wọ́n ń ṣe sáwọn àjèjì. Iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ òkèrè ó fọ̀rọ̀ léde lánàá lórí bí ètò náà bí ó ṣe jẹ́ fún àwọn ará ìlú tó béèrè fún ìrànlọ́wọ́ nìkan pẹ̀lú bí ó ṣe gbé ìròyìn jáde lórí ètò ìrìnà ní kété tí wọ́n bá ti parí ẹ̀pinnu tán lórí ìgbésẹ̀ tó yẹ. Àwọn ikọ̀ tó wá ń lòdì sí àwọn àjèjì ọ̀hún wọ́n mú 30 oṣù kẹfà gẹ́gẹ́ bí ọjọ́ ìkẹyìn àti gbèdéke ọjọ́ fún àwọn àjòjì tí kò bá níwèé tó fẹsẹ̀ múlẹ̀ láti fi ìlú ọ̀hún lẹ̀ èyí tó sì ti dá ẹ̀rù àti ìpayà sílẹ̀ láàrin àwọn aṣàtìpó. Mozambique náà fìròyìn léde lórí àwọn ará ìlú rẹ̀ márùn-ún tí wọ́n gbẹ̀mí lẹ́nu wọn nílùú Mozambique lópin ọ̀sẹ̀ nígbàtí Ghana ń tiẹ̀ àwọn ti ń kó 20 àwọn ará ìlú wọn kúrò nílùú náà padà lọ sílùú tiwọn láti ọ̀sẹ̀ tó lọ. Lánàá òde yìí ni aṣojú ìṣòwò orílẹ̀-èdè Amẹ́ríkà James Ingram ó dábàá owó orí tuntun èyí tó ń fojú sun 100 ọrọ̀ ajé fún ẹ̀sùn pé wọ́n kùnà láti gbé ìgbésẹ̀ lòdì sí iṣẹ́ àfitipátipá ṣe bí ìjọba Trump ṣe ń gbé ìgbésẹ̀ láti ṣe àtúnṣe àlàkalẹ̀ owó orí lẹ́yìn ìfàsẹ́yìn òfin. Àbá owó ìdíyelé orí ọjà ọ̀hún tó ṣe láti 10% to 12% ó ní ó mọ̀ rí sí àfihàn èrò àwọn aráàlú kí ìpinnu àṣekágbá kó tó wáyé lórí rẹ̀. Ìgbésẹ̀ náà wáyé lẹ́yìn ìfilọ́lẹ̀ ìwádìí Washington lórí àwọn olókoòwò alábàáṣepọ̀ wọn bíi China, EU àti Japan. Ìwádìí tí wọ́n fi wòye ìgbésẹ̀ lòdì sí ìkọjàwọlé láwọn ọjà tí wọ́n fi iṣẹ́ tipátipá ṣe àti ipa rẹ̀ ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Lára àwọn ikọ̀ ọ̀hún láti wárí ìlú China, Vietnam, Taiwan, UK tó ń ti àwọn orílẹ̀-èdè ọlọ́rọ̀ ajé mẹ́fà mìíràn èyí ti ṣe Canada, Ecuador, EU, Indonesia, Mexico àti Pakistan tí wọ́n rí wípé wọn kò ṣe ìmúṣẹ ìlànà náà bó ti tọ́ tó ń ti bó ti yẹ. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé àjọ tó ń mójútó ọ̀rọ̀ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé yún àjọ FIFA lánàá òde yìí ó ní wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn agbábọ́ọ̀lù tí òǹkà wọn jẹ 1000 ó lé ní 2,408 ó ní wọ́n ṣojú àwọn orílẹ̀-èdè 48 níbi ìdíje fi ẹ̀yẹ àgbáyé ọdún 2026. Òǹkà ọ̀hún ó jáde nínú àkọ̀ránṣẹ́ tí àjọ FIFA fi léde lórí àwọn tí ó kópa níbi ìdíje náà tí ó bẹ̀rẹ̀ lọ́jọ́ 11 oṣù kẹfà ọdún 2026 nílùú Canada, Mexico àti orílẹ̀-èdè Amẹ́ríkà. Gẹ́gẹ́ bí àjọ FIFA ti wá fi léde ètò ìfẹ̀lójú sí oní ikọ̀ 48 ọ̀hún ó fìtàn balẹ̀ nínú ìdíje náà tó ń ti ìfẹsẹ̀wọnsẹ̀ 84 lápapọ̀ tí wọ́n ó gbà á. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán òní ṣùgbọ́n kí n tó máa lọ ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ààrẹ Bọ́lá Tinubu ṣètò láti darapọ̀ mọ́ ìpàdé àpérò àpapọ̀ ilé-ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí ní 12 oṣù kẹfà gẹ́gẹ́ bí lára ìgbésẹ̀ láti fi ṣàmì ayẹyẹ àyájọ́ ìjọba àwarawa ìyún ìjọba lágbádá.
awon agbebon ti enikeni ko mo oni iroyin ti gbe pe won gbe aya aburu okunrin minister teleri fun ina manamana tonti oludije sipo gomina odun 2027 labi ase egbe oselu APC nipinle Oyo eni ti se Bayo Adelabu awon asofin orilede Nigeria bu enu atelo isele ijinigbe to sele sawon akeko ati oluko nijoba abile orire ipinle Oyo won sapejuwe re bi ikolu si ojo ola orilede awon alase wo gile idije olore sore ile okiri orilede Congo ti chu nilu Spain lori ikolu minu ilera nipa ajakale arun Ebola to bujade nilu na Malawi o darapo mawon orilede miran lati se ikokuro dapada silu awon omo orilede won to ba fe kuro nilu South Africa nibi ti iroyin kolu si awon ajeje asatiko omo ile adulawo tin waye asoju osogo orilede America Jameson Greer lana ode yi lo daba owo ori tuntun to n foju sun awon olorun aje ogota niye lori esun ikuna lati gbe igbese lodi si ifipamu ni sise bijoba Trump se nse atuntun alakale owo odiyele ori oja leyin ifaseyin ofin ninu iroyin ere daraya ajo to nri si oro ere bolu alafese lagbaye yun ajo FIFA lana ni won jeri si pe awon agbo bolu to je egberun kan ole ni oji le ni gba le mejo oni won soju awon orilede meji din ni 50 nibi idije fi eye agbaye todun 2026 eyi lopin akojopo iroyin agbaye fun tosan tuni akojopo to nti atunto iroyin na o waye latinu kulu ikoro injopo wa e darapo mo wa lojo opo ayelujara wa gbogbo Wells Radio 893 lojo opo Facebook wa Wells Radio 893 FM fan page lori itakun agbaye www.wellsradio893.com fun iroyin to ba soju yin te fe ka nimo nipa re e kan si wa lori number yi 0916893 2000 oye olorun adegoke loni iroyin yin e seun te n gbo wa olorun yo bukun fun yin e ku kale.

afọpẹ fún ọlọrun ọba ọlọrun àwọn ọlọrun ọba tó mọ wa tó mọ wa ọba tó dá wa sí ọba tó ṣọ wa ọba tí ó ń gbà wá lójoojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ lọ́tún lósì tó jẹ́ wípé gbogbo wa náà la mọ̀ sí àmọ́ a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba kò ń ṣe pé bóyá a dúpẹ́ ọpẹ́ tipátipá àmọ́ a ń fi ẹ̀mí àìmoore a ń fi ẹ̀mí tó jẹ́ pé amoore sọ́lọ́run ọba la fi ń hàn pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́tún lósì ó lè sú wa lè máa wò pé báwo wa ni sọ́lọ́run ọba ò gbàdúrà mọ́ ni àmọ́ èmi mọ̀ dájúdájú wípé ọlọ́run ọba ó máa ṣàánú wa.

gbogbo àwọn tó wà nípò kan àbí ipò mìíràn tí ò tẹ́ wọn lọ́rùn pàápàá jùlọ àwọn ọmọ yìí àwọn tíṣà gbogbo àwọn tó wà náà àmọ́ adúra wa ni wípé láṣẹ ìdùmàrè lágbára ọlọ́run ọba ọlọ́run ọba máa ran ó máa ràn wá lọ́wọ́ adúra wa máa gbà wọ́n máa di àwọn tó jẹ́ wípé wọ́n máa gbòmìnira ọlọ́run ọba máa ṣàánú wa ni kò sì máa ṣọ wa Aki ilogunlogun aki yin logbon logbon aki yin lokunrin lobirin aki yin lomode ati lagba aki wipe ka san salafi ale wa se dada la ba yin A le so ka ma le se ka mo so gbogbo to nsele lotun losi na o bawo ni bawo le bawo le se nse bawo la ara yin ti ba tori opolopo eyan lo je pe ero orisirisi ti wa lokan wa to je pe opolopo nkan la nro lotun losi agaga wa to je wi pe a lo mo lowo mi ma ro wa na ni wi pe ka tubo ma gbadura adura na lo le se o A sì máa ní àkíyèsí. Láṣẹ ìdùmàrè bí mo ṣe sọ tẹ́lẹ̀ ọlọ́run ọba máa fàbọ ẹ̀bùn wá o. Akíyin lógúnlógún akíyin lọ́gbọ̀n lọ́gbọ̀n akíyin wípé ẹ̀ka sàn ó lẹ́ẹ̀kan sí ẹ̀ka àbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa ní orí ìkànnì Wells Radio 89.3 FM your preferred awesome radio ìbẹ̀lẹ̀ tí ń gbọ́ wa ní ọ̀sán yìí eléyìí ti àkàlẹ̀ sí òpópónà Aláàfin Avenue ní Olúyọ̀lé State ní ìlú Ìbàdàn. Ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ tó jẹ́ pé kò sí kankan nínú àwọn ètò wa tí ò kọ́ni lọ́gbọ́n tí ò sì kọ́ni lóye. Àwọn ògì ń ṣàwọn ètò tó jẹ́ wípé ẹ mọ̀ ní káwọn ògo ẹrẹ wa àwọn tó jẹ́ wípé àwọn ọgọ́ ló yẹ ká mọ̀ fi nǹkan hàn pé kó wọ́n máa kẹ́kọ̀ọ́ oríṣiríṣi ẹ̀ tó máa sọ fún wọn pé kọ́ wọlé o ìtọ́gbé sórí afẹ́fẹ́ yìí ẹ̀ lè gbọ́ rárá o gbogbo ètò wa ló ń kọ́ni lógbọ́n ló ń kọ́ni lóye. Ó sì jẹ́ pé gbogbo mọ̀lẹ́bí ló lè jẹ àǹfààní ẹ̀. Àbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa ẹ̀dùn ọkàn ní ọ̀sán yìí pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín ọláùnmí ọmọ láyọ̀kan aya wọn ní ilé ọ̀dẹ́bọ̀dé. Èmi lọmọ ọlá èmi lọmọ ọlá èmi lọmọ kíkan èmi lọmọ múdùrú fún èmi lọmọ tí ń rìn tí kìí sojo bó ṣe ń kì mí nìyẹn nídìílé bàbá mi lọ́hùn. Lórí ètò ẹ̀dùn ọkàn a máa ń wo ìrírí ayé lára ìdojúkọ àwọn èèyàn lọ́jọ́ kò jọ kan eléyìí tó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún wọn tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá ronú sọ̀rọ̀ náà ó jẹ́ ti ń dùn wọ́n lọ́kàn ọ̀rọ̀ yìí lè dàbí ọgbẹ́ ọkàn ṣe é mọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé èèyàn ò lè tètè gbé kúrò lára ẹ ó lè jọ́rọ̀ tó ti ṣẹlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ o torí pé wọ́n ní bọ́ ṣe máa ń sọ wípé ìyá ogún ọdún báyìí fẹlifẹli ní ń jó èèyàn lọ́wọ́ ó sì lè tún wá jọ́rọ̀ tó ń ṣẹlẹ̀ ní yàjó yàjó tó jẹ́ wípé ọ̀rọ̀ ti dórí kò oríta kò yé mi mọ́ ọ̀rọ̀ ti fẹ́ pín sí pé báwo mo ṣe fẹ́ ṣe ó sì ní pé bẹ́rù bá kànkẹ́ bó bá kanlẹ̀ ó sì níbi ká tágbe sí. Làwọn máa wá ní ẹrù eléyìí o mo ti gbé sókè mo ti gbé sílẹ̀ ibo mo tún fẹ́ wá gbé sí gan. Mọ̀ pé kò ń ṣe gbogbo nǹkan náà ni èèyàn máa mọ̀ ẹnìkejì jàwádé èèyàn kan ò lè mọ gbogbo nǹkan tán ọ̀rọ̀ máa ń tojú sí èèyàn gbà míì tó jẹ́ pé èèyàn máa wò pé kí ni mo fẹ́ ṣe sọ̀rọ̀ yìí ẹ̀wọ̀n téèyàn bá sọ̀rọ̀ rẹ̀ síta táwọn èèyàn bá fetí gbọ́ ọ láwọn lè mọ pé ó dà o èmi rò báyìí o lórí ọ̀rọ̀ yìí o ẹ̀ṣẹ̀ṣẹ̀ báyìí ẹ̀ṣẹ̀ṣẹ̀ báyìí ẹni tó lọ̀rọ̀ gan lè mọ rò débẹ̀ torí ọ̀rọ̀ náà ti fẹ́ pín lẹ́mìí. Òun làwọn ṣe wá gbérò ètò yìí kalẹ̀ láti máa gbọ́ àwọ ọ̀rọ̀ náà bóyá èèyàn lọ́rọ̀ kan tó fẹ́ bá wa sọ ká fẹ́ tí gbọ́ pé ọ̀rọ̀ yìí o báwo ló ṣe rí o bóyá wọ́n fẹ́ tàtẹ̀jíṣẹ́ nítorí ọ̀rọ̀ bíi máa wà tó jẹ́ wípé mo gbọ́ ọ̀rọ̀ kan náà tó jẹ́ pé bóyá ẹni náà rò pé tóun bá wá sọ fúnra òun ọ̀rọ̀ yẹn ó wúwo bákan àti wá sọ pé bóyá èmi ni nǹkan náà ṣẹlẹ̀ sí o wọ́n lè máa rò pé àwọn ò fẹ́ irú ìtìjú bẹ́ẹ̀ àtẹ̀jíṣẹ́ làwọn fi ránṣẹ́ tiwọn. Àwọn ọ̀rọ̀ míì sì wà tó jẹ́ pé ẹni tó lọ̀rọ̀ máa fẹ́ fẹnu ara rẹ̀ sọ. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà la máa sọ pé bóyá à ń forúkọ bo àwọn tó lọ̀rọ̀ láṣìírí afẹ́ni tó bá ní òun fẹ́ kẹ́ ẹ dárúkọ o ọ̀rọ̀ ti kúrò nù pé ká mọ̀ gbé nǹkan pamọ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n kò fẹ́ káwọn gbọ́ nǹkan táwọn èèyàn lè lérò sí ọ̀rọ̀ tó ń ṣe àwọn.
Tawa ba wa fe ti gbo oro na la ma gbe wa sori afefe tawa yona na la ma so leti gbogbo eyin te ngbo wa tori pe a mo wi pe ologbon ni yin oloye ni gbogbo yin ko si sigba kankan si mo gbe to wa sori eto gbogbo awon ololufe mi egbagba baba yin ni won ma nduro ti mi to je pe gbogbo e lo ma nba mi da si gbogbo eyin baba baba mi eyin mama mama mi inu mi ma ndun o ife te ni si mi ife te ni si kon ni yi olorun oba a tubo ma je ki fe na ma gboro si o kin da mi da lori eto rara ebi ba ti soro to pa agbe tu gba wa o e tu ba wa da se le yi o e gbogbo eyin temi gbogbo yin na le ma nba mi da se eni tegun ba gun lese ni mo se lakala kata labe lo eni toro ba ndun to ba loro kan to fe so na lo ma so po ma so sita amon ta wa ma ngbiyanju ati so ni wipe owo to ndun yo e mo je afibo abi aso bi nkan ba se nse wa gan eje asoro sita boya e fe gbe wa sori afefe o amo e wa eyan kan legbe eyin gbogbo eyan na kan ni eyan o le soro fun opolopo awon eyan ma ni awon fe soro fun awon ti awon mole bi awon nkan kan to bi mo se so tele gbo eyan le lero pe gbogbo eyan na kan le eyan fe soro fun amo eje a mo gbiyanju nkan to ba se wa eje a mo soro sita

0: Ìpínlẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Ohun tó ń kígbe lágínjù lètò tí Ọlọ́run mọ̀ mọ̀ gbé kalẹ̀ sórí ìkànnì yìí West Radio 89.3 FM kọ̀ǹga agbọ́nmágbẹ́ lọ́jọ́jọ́ Wednesday láago mẹ́jọ àbọ̀ alẹ́ láti inú ìjọ Jesus Christ for All Nations Chapel. Ikọ̀ àtìránṣẹ́ Ọlọ́run Ayọ̀dẹ́lẹ́ Samson Ogedengbe ni Ọlọ́run yóò lò láti sọ̀rọ̀ èyè sínú ayé yín. Ohun tó ń kígbe lágínjù lọ́jọ́jọ́ Wednesday láago mẹ́jọ àbọ̀ alẹ́ ẹ tẹ́tíléko láti gbọ́.
2: Ohun kan wà tó ń ro kàngó kàngó. Ohun tó ṣe pàtàkì nílé lóko lọ́nà níbi gbogbo. The voice that transcends beyond counsel into wisdom, truth, timeless understanding, and pierce into the heart of the people. Ohun wo nìyẹn náà?
3: Ohun àwa obìnrin ni. Ìkànnì kàngá agbọ́nmágbẹ́ Welsh Radio 89.3 FM ti ṣe àtúntò ètò ìyálòde in council sí orúkọ tuntun tí à ń pè ní Ohun Obìnrin. It's a divinely crafted program to make the world see through the lens of the women, to give women a voice in the matters of governance, politics, leadership and topical issues in our society.
2: Ètò yìí wà láti gbé ohun àwọn obìnrin lárugẹ, láti mọ bí tí ń lọ lágbo òṣèlú, ọ̀rọ̀ àwọn adarí wa láwùjọ wa àti gbogbo ọ̀rọ̀ tó kàn wá gbọ̀ngbọ̀n lórílẹ̀ èdè yìí pẹ̀lú lókè òkun lọ́nà tí ó gbàgbé wa yéké yéké.
3: Join us every Wednesday by 2 PM on this dial for an enriching discussion. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì kàngá agbọ́nmágbẹ́ Welsh Radio 89.3 FM ní gbogbo ọjọ́rú ní aago méjì ọ̀sán lórí ètò Ohun Obìnrin.
2: Ẹ̀yin obìnrin o, ó yá àsìkò tó láti sọ̀rọ̀ sókè.
4: Kótó dariwo ìtòkàn ìtòkàn pẹ̀lú olúgbèmẹ̀gà ọmọ́tòṣọ́.
5: Kí la fẹ́ fòkun fọ̀tẹ̀ṣírí?
4: Ẹ jẹ́ ká gbà láfíà láàyè, ká lè rojú láàyè fífọkànbalẹ̀ gbáyé ṣeré rẹ̀. Gbogbo á wọ̀ láàrin tọkọtaya, ọ̀rẹ́ sọ̀rẹ́, láàrin mọ̀lẹ́bí, òbí sọmọ, nínú ọjà, láàrin alábàágbé àti ládùúgbò, la ó máa parí lórí ètò yìí. Wọ́n ń fọwọ́ la gba ọ lójú, wọ́n ń fẹ̀tọ́ yín dùn yín. Kó tó dariwo, ẹ jẹ́ àyànjú ẹ̀. Ní gbogbo ọjọ́ Wẹ̀zẹ̀ láti agogo mẹ́sàn-án àṣálẹ̀ títí di agogo mọ́kànlá lórí ìkànnì West Radio 89.3 FM. Apostle yín lórí afẹ́fẹ́ lónà ẹ̀jẹ̀ àparí ẹ̀. Kọ́rọ̀ wo tó dariwo. The voice of the voiceless is here. Telephone 08058816462. Kó tó dariwo, ẹ jẹ́ ká yanjú ẹ̀.

0: Àkàndá ẹ̀dá wọ́n kúkú ọgbọ́n wọ́n kúkú ìmọ̀ wọ́n kúkú òye àkàndá ẹ̀dá ọlọ́run aṣẹ̀dá olódùmarè ó fi àrà ohun mèremère kún inú wọn a ò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn a ò ṣeé tàjànù àkàndá ẹ̀dá àrà ohun rere tí ọlọ́run ti fi ṣodo sínú wa ó ń bẹ́ẹ̀ torí náà la ṣe gbé ètò àkàndá ẹ̀dá halẹ̀ ní kọrin west radio
1: 89.3 FM
0: fún gbogbo àwọn àkàndá atọ́kùn náà ni olúwa tó nísìnyí GOP, Garnet of Praise, Akanda Eta, Gobojo Tose, Niago Mary, Tiago Manu, Nieto Yoma, Waye, Nikoni West Radio,
1: 89.3 FM,
0: Akanda Eta, Ema Misie, Ema Tepike, Ema Go.
2: Awaye Weyi Woyi,
3: Oluwata,
4: Omaniye, omani de, omani wole deni, eto omaniye, omani de, nleto, to shia jinde, fwa shati shilewa. Lori kani West Radio, 89.3 FM, Alafi Avenue, Oluyole Estate, Ibadan. Bere laka gumanu si agume faro le, ni bubo dobo toze, pelu lulu fenyi, afolabi kende, eko baba, e magagweo, abala meji nleto ikwisi, abala koko, in loro mana, fwa wado, la bale le keji, libe latin so alwa pama, ati alwa pa Eko sodo sinu eto yi, magen ro nye fwen. Omani yi, omani de, pelu afolabi kende, eko baba, eto, baba eto.
5: Efile, ema yikuro, Wells Radio, 89.3 FM, nibe gongon lewa.

0: padà sí orí ètò yín ètò wa ẹ̀dùn ọkàn ní ọ̀sán yìí pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Ọláwùmí ọmọ Ọláyọkun aya wọn ní ilé Ọdẹ́bọ̀dé. Fún àǹfààní ẹ̀ tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ẹ mọ́ gbọ́ ètò yìí lórí ètò ẹ̀dùn ọkàn a máa ń wo ìrírí ayé lára ìdojúkọ àwọn èèyàn lọ́jọ́ kan ìjọ̀kan eléyìí tó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún wọn tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá ronú sọ̀rọ̀ náà ó jẹ́ tó ń dùn wọ́n lọ́kàn tó wá wò pé kò yẹ káwọn dákẹ́ o káwọn sọ ọ̀rọ̀ yìí síta káwọn èèyàn bá wọn gbọ́ kọ́ ba lè sọ pé ọ̀rọ̀ yìí o báyìí ni àwọn ṣe rò ó sí kẹ́ ẹ ṣe gbé gbà o báyìí ni kẹ́ ẹ ṣe ṣe o inú odó báyìí ni kẹ́ ẹ dọ̀rùn lá ọ̀rọ̀ yìí sí táwa bá ti wá sọ̀rọ̀ náà tán ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa náà mọ láǹfààní láti lè bá wa dá sí o àwa ni kọ́kọ́ la mọ́ ń ṣètò ẹ mọ̀ pé wá ẹ bá wa dá sí inú mi sì mọ́ ń dùn lójoojúmọ́ mo máa ń sọ pé ẹ kì í dá mi détò lọ́sàn yìí náà àtúntì gbé bá àti dé bá a ṣe ń dé o ẹ dákun lọ́sàn yìí náà ẹ gbogbo ẹ̀yìn màmá mi ẹ̀yìn bàbá bàbá mi ẹ mọ̀ dákẹ́ o ẹ bá mi dá sọ̀rọ̀ yìí náà torí ọ̀rọ̀ náà ẹ òun náà fẹ́ ní bó ṣe rí òun fẹ́ nágbára díẹ̀ tí màmá yìí ń wò pé tọ́rọ̀ bá rí báyìí kí ni káwọn ṣe sí. Wọ́n a máa sọ wípé àgbà kì í wà lọ́jà kò rí ọmọ tuntun wọ́ apá abẹ̀ yẹn ni màmá yìí gbà ro ọ̀rọ̀ táwọn tó fi wá sọ pé ọ̀nà wo ni káwọn wá gbé ọ̀rọ̀ yìí gbà torí àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ sí wọn tó jẹ́ pé àtàwọn ọmọ wọn tó fẹ́ di ọ̀rọ̀ bíi gbọ́mi sí omi ò tó táwọn wá wò pé kí ni nǹkan táwọn máa ṣe sọ̀rọ̀ náà ọ̀nà wo làwọn máa gbà fi yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí tí ò ní fa họ́wùhọ́wù àbí tí ò ní já síbi tí ọmọ tó ń bá wọn fa wàhálà gan tí ò fẹ́ kí ọ̀rọ̀ náà já sí. Gẹ́gẹ́ bó ṣe sọ fún wa wọ́n ní wípé nígbà tí àwọn àti ọkọ àwọn fẹ́ra wọn ọkọ àwọn jẹ́ nìkan tó jẹ́ pé ó fẹ́ràn àwọn gan ní gbogbo ìgbà yẹn nígbà táwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó jẹ́ pé tíchà ni tíchà lọkọ wọn gbà náà wọ́n sì ń ṣiṣẹ́ wọn kódà gan wọ́n ti gboyè wọ́n ti di gbogbo principal ní gbogbo ìgbà yẹn táwọn fẹ́ra àwọn kẹ̀rẹ̀kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n ti kékeré bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn kẹ̀rẹ́ àwọn tí wọ́n máa ń ta àwọn petty trader tán máa ń ta wóróbo nǹkan làwọn kódà gan ọkọ àwọn báwọn ṣe ṣe wọ́n pé ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìjọba tíchà kì í ṣe pé bóyá ibìkan wọ́n lè fẹ́ transfer wọn láti ibìkan lọ sí ibòmíì àmọ́ ibi tí wọ́n wá wà tó jẹ́ pé nǹkan tó wá jẹ́ kí mọ̀lẹ́bí wọn máa dàbí pé bóyá wọ́n jọ sípọ̀ níbìkan ni nígbà tí àwọn àti ọkọ àwọn tó fẹ́ ra àwọn tó jẹ́ pé ọkọ àwọn ti di bí iye ti chà gbogbo ìgbà yẹn ibi tí wọ́n wọ́ tọkọ àwọn wà ìlú tó àwọn wà ọkọ àwọn ti bá wọn wá ṣọ́ọ̀bù tó jẹ́ wípé ó súnmọ́ ibi ilé ìwé yẹn ṣe mọ̀ pé tí èèyàn bá ní ṣọ́ọ̀bù wóróbo níbi táwọn ọmọdé wà ó jẹ́ pé àdúgbò náà ó dé àdúgbò kan tó ń bọ́ọ̀bù tóríṣiríṣi ń ṣẹlẹ̀ wọ́n ṣà láwọn ti ní ṣọ́ọ̀bù ń bẹ̀ ọjà sì ń tà ń bẹ̀ nígbà tó sì yá lọ́ sì ní kọ́kọ́ àwọn tún wá lọ ẹ̀kọ́ tún lọ sí ìlú míì làwọn méjèèjì bá wa jọ jókòó sọ pé bóun ni káwọn ṣe ṣe gbogbo ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ àwọn ti bí ọmọ obìnrin ìkíní àwọn ti bí ọmọ obìnrin ìkejì ní ọkọ àwọn náà ló wá dá lábàá pé ibi tí àwọn wà yìí o kódà gan ibẹ̀ gan làwọn fẹ́ kọ́lé wọn sí táwọn ti ń kọ díẹ̀díẹ̀ àmọ́ àwọn ò tí ì kọ́ tán gbogbo ìgbà yẹn lọ́kọ̀ àwọn wá ní pé bóyá kóun kọ́kọ́ lọ ná òun sì lè kọ lẹ́tà gbò báyá pé ẹjọ́ ẹ dákun ẹ̀ sí dámi padà sí ibi tẹ́ ẹ ti mú mi àmọ́ kóun tiẹ̀ kọ́kọ́ lọ rìpọ́ọ̀tì fún díútì náà nígbà tó ṣàbára wọn sọ pé ìwọ ṣì wá ń bì torí ọjà yẹn ń yá gan àwọn ti kúrò ní pé bóyá àwọn ń ta wóróbo nkankan àwọn ti ń gbé pálípálí wọn ṣà ní bọkọ àwọn ṣe fà wọn lẹ ní ẹ tó fi lọ sí ìlú ibi tí wọn tún póòsì wọn lọ gẹgẹ bí olùkọ àmọ wọn máa ń wálé lẹẹkankan.
1: Àdúrà báwọn tó sọ̀rọ̀ wà
0: lọ. Gbogbo ìgbà tí ọkọ àwọn tún ń wálé náà wọn tún ti lóyún ọmọ ìmíì tó fi di pé ọmọ ó di ọmọ ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ pé obìnrin tún lòun náà. Ó wá láwọn ò wá mọ̀ pé bàbá àwọn ó ń rò pé obìnrin làwọn fẹ́ lọ́rọ̀ kan ṣá ibi tí bàbá wá ṣá lọ tó jẹ́ pé ibi tí wọ́n póòsì wọn lọ. Ọ̀rọ̀ ti di bá mi wọ́n ní àwọn ṣàṣọ ńgbà kan tó wálé pé ṣé bẹ́ẹ̀ sọ pé bẹ́ẹ̀ bá lọ síbẹ̀ kò ní pẹ́tẹ́ fi sọ pé bóyá kọ́ da yín padà ẹ tí láti ń lo ọdún gbọ̀ngàn lórí ọ̀rọ̀ yìí nǹkan kan ò máa yípadà ibẹ̀ lẹ́màá ṣe wọ́n ní àwọn àwọn gbìyànjú àwọn ṣe nǹkan àṣé bàbá ti lọ ní mọ̀lẹ́bí mi tó yẹ pé ó ti lóbìnrin nǹkan tí wọ́n ti jọ ń gbágbé tíyẹn ti ń bímọ fún wọn. Bóyá wọ́n ti wá rò tẹ́lẹ̀ ni àbí bóyá wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ tó fi mọ̀ọ́mọ̀ ní kọ́ máa wọn lọ títí dé ní àwọn ò mọ̀ àmọ́ ńgbà tí ó wá di pé àṣírí wá tú táwọn wá mọ̀ kawon sa lo koju won nibi ti won ti lo tobirin na ti wa pelu won nigba tawon ma sa lo sibe yan kan lo ta won lolobo won sa lawon sa lo si ilu yen lawon ba sa ri pe oto ni nkan ton so eyi ile ti won ko lowo le ri le pari mo ibi to ti wa ti wa di wa le sibi tele o ti e ti wa nwa le gbogbo gba tawon wa lo sibe tawon lo koju won pe ah ah se boju se ri le ita fi njobi loje ede bawo le se ma wa se be yen eh obirin na o wa nu oyun ngba to ma bi mo wo lo bokunrin ati gba to mo okunrin yen ti bokunrin baye ni awon de ni Nigeria ni Aiji ko mo to je pe oko awon o ti e fe ri mimi awon latan ati gba ti o ti lo famia be yen tarabirin ti bi omo okunrin lawon oburu oko awon
1: adura pa mo tun so
0: kawon ti wa mo kawon ti tele oko awon lo ni gbogbo igba ti won ni won transfer nkan kan amo nkan ta won sa mo ni wipe oko awon gan lo so fa won pe kawon duro
1: owa leyin edo mare dani ji won
0: foro yen sa se sele awon mo lebi dasi lotun lo si igba kan o fe dabi pe won wa le igba to tun ya bi gbogbo e se tun daru niyan ti oko awon o wale mo to fi di pe ibe ni won wa wa o se won gburo awon mo gburo baba won o awon fi ye won to ra omo awon akobi ngba yen ko dagbaju o ti po mo odun mewa igbogbo gba yen awon mo lebi won o si fa won le amo o ti doro pe awon o wa mo boya o ba joju lasan abi o joju lasan boko awon mo mo amo ko wa si pe ko ma fowo ranse dede bi ti tele mo won sa lawon lawon sa run paruse igba tawon se awon sa dupe tori pe oko awon lo sa si ibi tawon ti ntaja fa won awon molebi tu wa ba won dasi lele keji npe o gbodo ma se dede o won lawon si feran awon molebi oko awon tori pe ngba toro na sele ko se pe awon kan ma wa to ma gbe leyin oko awon amo awon to duro pe nkan to se yi oda o si ye ko se dede won sa ni won sa ba soro to fi je pe won ma fi owo ranse sa won ta won fi ma toju awon mo amo ati ma wa le dede won lawon o ri yen o oko awon o fi be mo wa le o won le wa le lekan losu meta ko wa wo awon omo amo ibasepo laarin oko ati yawo ko si ye nbe bo ba wa bo ba ti wa awon omo ko ni sun le o ibi tawon wa te ngba ti awon si fe awon ti kuro nbe tori o ni awon lo agbara ati ma sanwo 3 bedroom awon sa ti lo si ibi ti agbara awon ka to ba sa ti wa wo awon omo awon omo na ti mo baba awon wa sa tu kuro wo tu pa ojo yen na ni won pada o amo won ma nfowo die die ranse ti to fi digba to ja wi pe ngba ti wo sise feyin ti tawon mo ti dagba to fi salaisi nigba ti akobi awon ti wo ilewe eko giga lati gba toko awon ti salaisi lo ti di pe awon nikan la won gbo bukata awon omo meteta awon si dupe tori wi pe oja tawon nta yen awon eyan ti mo won libe to fi je pe awon gan awon ti di pe awon gbe pali we mo pe mo so fun yin po ti n gbe pali pali awon gan ti n fa awon eyan mi to ti n se amo idi kan ti mo fe de fi di e mule ni wi pe ise karakata yi na ni mama yi si n se titi disin nigba ti omo won akobi wa lo si ilewe omo yen si jomo kan to gboran awon wa mo nkan to wa sele bo se mo mo le tase agere to je pe boya nkan kan sa sele ohun atarakunrin kan sa jo sere loro ba de oro oyun o eni to si fu loyun o si kojale olohun o gba oyun amo ki la won fe se awon ba wi awon se amo o ti di ti won lawon ba sa gbomo lowo e pe o ileiwe to lo yo o gbodo ka tan o sa akawe tan o se gbogbo e omo keji na iyan na sa se ti to sa je kerekere un na tu wo ileiwe eko giga ngba to mo won yen se tan o bere si ni sise amo omo ti wa nle se wa ri won ni itawo wa bigbe yin yen ah won lo mo yen o foju awon ri nkan iwa jagidi gagan keyan mo gbonran keyan jo mo obirin ko je pe wa le won ni ah omo yen foju awon ri nkan ohun na lo si wa ohun ni gbogbo oro ta so ro le leni yi o ri re loro na dale ọ̀dà mọ kọ́mọ kékeré wà kó ní wà pátá níléèwé gbogbo ojoojúmọ́ lọ́mọ máa fẹ́ jọ́ ẹ̀sùn ọjọ́ tó máa ní kó máa wá sí iléèwé fọjọ́ méjì wà ọjọ́ tó máa ní kó máa wá sí iléèwé fọjọ́ mẹ́ta wà táwọn máa pè táwọn máa gba sọ̀rọ̀ kò tún ní gbọ́ o. ọmọ wọn aláàkọ́bí yẹn tí mo ní ó ṣe ó ta sí àgẹ̀rẹ̀ tó jẹ́ pé bóyá ó lọ lóyún nígbà tó wá di pé bóyá ó ti wá dé ibi tá a ti lọ́kọ ọ̀rọ̀ ọmọ yìí wá jẹ́ nǹkan tó jẹ́ wípé ó fa wàhálà ó mú ọkọ kìíní wálé làwọn ṣàlàyé fún wípé ó sọ fún pọ́ ti bímọ ni o ó kọ́kọ́ fẹ́ kọ̀ àmọ́ ngbà tí àwọn ṣàbá sọ̀rọ̀ náà wá rí pé òótọ́ ni téèyàn tó bá máa dúró yóò dúró ọkùnrin bíi méjì sí mẹ́ta lọ ti wá ngbà tọ́gbọ́ pé ó ti bímọ wọn fẹsẹ̀ fẹ́ wọ́n láwọn ò ṣe mọ́ àmọ́ lọ́run wá pèsè ọkọ tiẹ̀ fún tó jẹ́ pé kódà gan ó mọ ọmọ yẹn sọ́dọ̀ ó ń ṣe ọmọ yẹn gẹ́gẹ́ bí àkọ́bí rẹ̀ tọmọ wọn yẹn gan ti ṣàbíamọ tó ti bímọ méjì sí. táwa padà lọ sọ́dọ̀ last born tí fún màmá ń wàhálà nígbà tí ọmọ yìí náà ti wá ṣe pé bóyá yóò lọ sí iléèwé ẹ̀kọ́ gíga wọn ní gbogbo ibẹ̀ náà nígbà tó lọ sí iléèwé ẹ̀kọ́ gíga ara ẹ̀ ti ń balẹ̀ díẹ̀díẹ̀ àdúrà fẹ́ tán lé aládùúrà àmọ́ àwọn ṣáà gbàdúrà inú àwọn dùn torí wípé ara ẹ̀ rọ̀ díẹ̀ àmọ́ nígbà tó sì wà ní ilé secondary school yẹn wọ́n ní wàhálà yẹn pọ̀ díẹ̀ èyí ẹlẹ́ẹ̀kejì náà òun náà ti ṣe tán níléèwé òun náà ti ríṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí náà òun náà ti ṣe tiẹ̀ ó ti lọ sílé ọkọ tiẹ̀ ó sì ti ń ṣàbíamọ. nǹkan tó wá ṣẹlẹ̀ tí wọ́n fi wá sọ̀rọ̀ wọn síta nísìnyí báyìí torí pé àwọn ò mọ báwọn ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó fẹ́ dàbí tó ṣẹlẹ̀ sí ọmọ alákọ̀bí wọn yẹn òun náà ọmọ tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí bóyá ibi tí ò ti fara balẹ̀ àbí gbogbo nǹkan tó sì ń ṣe lára tí ò tí kúrò lára rẹ̀ náà wọ́n ní gbogbo ìgbà làwọn sì máa ń sọ fún àwọn ọmọ tó kù wípé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ sẹ́gbọ̀n yín pé àwọn ò fi bu o pé ìrìn àjò ẹ̀dá láyé wọ́n ní gbogbo ìgbà làwọn máa ń pe àwọn ọmọ àwọn jẹ́yàn kan tó jẹ́ pé àwọn ò mọ béèyàn ṣe máa ń na ọmọ pé kíní ọ̀rọ̀ làwọn fi máa ń bá ọmọ sọ̀rọ̀ ń tà wọ́n bóyá torí ẹ̀ ni ọmọ wọn last born yẹn ṣe di nǹkan mọ́ àwọn lọ́wọ́ torí gbogbo àwọn èèyàn lọ́ máa sọ fún wọn pé ẹ̀ kí ń na àwọn ọmọ ẹ̀ kí ń bá wọn sọ ẹ̀ kí ń ṣe kíní kan kéèyàn tiẹ̀ lé mọ́mọ kéèyàn tiẹ̀ ṣe gbá nǹkan wọ́n làwọn ò mọ̀ yẹn ṣe àwọn máa pe àwọn ó sọ̀rọ̀ sí ni wọ́n ní gbogbo àwọn ọmọ tó kù láwọn sì rí nǹkan tí ẹ̀gbọ́n wọn dojúkọ wọ́n làwọn ò mọ bọ́mọ yìí ṣe ṣe o tóun náà fi lọ tà sí àgẹ̀rẹ̀ tó ọkùnrin kan lọ fún lóyún

nígbà tí ó wá lóyún yìí ó ti fẹ́ parí iléèwé ẹ̀kọ́ gíga rẹ̀ làwọn bá ní tó kù péréte tó máa parí oyún ló lọ gbé wálé kí nìkan tó ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn ló bá di pé bóyá ìkánú àwọn olùkọ́ wọn kìí tiẹ̀ ṣe òun ò tiẹ̀ mú kékeré o pé bóyá àwọn tọ́jọ́ ń kẹ́kọ̀ọ́ o ìkánú àwọn olùkọ́ wọn níléèwé kí ló bá débẹ̀ báwo lọ̀rọ̀ ṣe débẹ̀ nígbà tọ́rọ̀ ṣáà di iṣu atayanyan làwọn lọ́ṣà ni ẹntalẹni náà ni bàbá ìyá arákùnrin yìí torí ó jù ú lọ ló bá kọ̀ jálẹ̀ pé àwọn kọ́ o àwọn kọ́ làwọn ṣe kinní kan àwọn kọ́ làwọn fún lóyún àwọn kọ́ làwọn lọ̀rọ̀ yẹn ṣáà lọ kí làwọn tún máa ṣe làwọn bá tún gboyún o. Òun ò tiẹ̀ tún wá mú kékeré méjì lòun tún wá bí o ìbejì lọ́lọ́run fi ta lọ́rẹ àmọ́ ngbà tí wọ́n máa bí àwọn ọmọ yẹn ọmọ tó wá bí sí ìkejì yẹn bóyá wàhálà àti bímọ yẹn torí wọ́n ní bí ọjọ́ ọ̀rọ̀ bí rẹ̀ ó ní agbára gan wọ́n padà ṣiṣẹ́ abẹ fún ó ti ṣe pé bóyá ó lọ in lébọ̀ ó ti lébọ̀ o àmọ́ ó padà tún wá ṣiṣẹ́ abẹ fún ni nígbà tí gbogbo nǹkan yẹn ṣẹlẹ̀ ó dà pé ó ti wá rẹ ọmọ kejì yẹn àmọ́ ọmọ yẹn ṣaláìsí lẹ́sẹ̀kẹsẹ̀ ẹyọkan èyí tó jẹ́ táyé èyí tó kọ́kọ́ jáde òun làwọn ń rí gbé lọlé ó wájú ọmọ obìnrin. Àwọn ṣáà bá tọ́jú ọmọ kó bá ṣáà lè padà lọ síléèwé nígbà táwọn sì ń fa ọ̀rọ̀ ẹni tó fún lóyún pé kinní kọ́ wá ṣe dna kọ́ wá ayé ti dàyé dna gbogbo ìgbà yẹn àbí kọ́ tiẹ̀ wá sọ pé àwọn lọ́lọ́mọ bàbá yìí kọ̀ jálẹ̀ ó lóhun arákùnrin yẹn kọ̀ jálẹ̀ pé òun kọ́ lòun fún lóyún kódà gan ọ̀ràn yẹn dá wàhálà lẹ̀ sí ọrùn lẹ́kítọ́rà yẹn náà pẹ̀lú ìyàwó rẹ̀ nǹkan àmọ́ àwọn ṣáà fẹsẹ̀ múlẹ̀ pé ẹ̀yin lẹ lọ́mọ ọmọ àwọn ò lè purọ́ wọ́n ṣáà nígbà tọ́rọ̀ ṣáà tú káwọn ṣáà fi wọ́n lẹ̀ àmọ́ àwọn ti ní lọ́kàn pé ẹni tó jẹ́ bàbá ọmọ tí ọmọ wọn bí nìyẹn òun náà sì mọ lọ́kàn rẹ̀ pé òun lòun lọmọ àmọ́ àwọn ò nílò láti máa ṣe fàmi fà lórí ọ̀rọ̀ pé ọmọ pé kinní kan káwọn máa ṣe wàhálà àmọ́ àwọn ti gbogbo àwọn ti mọ̀nú ọkọ̀ àwọn wípé ẹni tó lọmọ rèé àfi táwọn bá tún wá ṣe dna o torí nǹkan táwọn bí ọmọ wọn nìyẹn tó sì sọ pé ẹni tó fóun lóyún nìyẹn bóyá tán bá wá ṣe dna lọ́ máa rí pé kò ń ṣe lẹ́kítọ́rà ló lóyún àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ yẹn àwọn ti mọ̀ pé lẹ́kítọ́rà yẹn òun ló fọmọ wọn lóyún táwọn fi ní ọmọ ọmọ yẹn. Nǹkan tó wá ṣẹlẹ̀ báyìí ni wípé ọmọ yìí ti dàgbọ́mọ yìí ti pọ́mọ ọdún márùn-ún ọmọ àwọn sì ti ṣetán òun náà ti ṣe mọ̀ pé mo sọ fún yín pé ara rẹ̀ ti ń rọ̀bọ̀ díẹ̀díẹ̀ èmi ò wá mọ bí lẹ́kítọ́rà yẹn ṣe tán tó fi di ọ̀rọ̀ olóyún àmọ́ ní báyìí àwọn ti rí pé ara ẹ̀ ti balẹ̀ gan-an lòun náà ti wá dẹni tí ń mọ́kọ wálé báyìí. Ló bá wá báwọn wípé òun ti lẹ́ni tóun fẹ́ fẹ́ o báyìí o arákùnrin náà sì ti sọ pé òun fẹ́ wálé làwọn bá pè é làwọn bá bí léèrè wípé ẹni tó fẹ́ fẹ́ yìí ṣó o ti ṣàlàyé fún nǹkan tó ṣẹlẹ̀ pé o lóyún o ti bímọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí ẹ ní ìgbà tó wà níléèwé bó o ṣe lóyún fún lẹ́kítọ́rà gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn pé kò ń ṣe nǹkan téèyàn lè fi pamọ́ ní koríta tó dé yìí o kò ṣàlàyé fárákùnrin yẹn tó bá máa dúró á dúró wọ́n ní lọ́mọ àwọn bá ti tọ́ sókè ló fojú gbà pé láíláí kò sí nǹkan tó jọ́ pé sáwọn ti gbàgbé nǹkan tó ṣẹlẹ̀ sẹ́gbọ́n àwọn ni ọkùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló wá ẹ̀ngbà tọ́rí pé ó ti bímọ gbogbo wọn sá lọ òun ò sì ráyè yẹn eléyìí tó ti pé òun máa fẹ́ òun yìí òun gbọ́dọ̀ fẹ́ ni pé màmá òun tọ́ bá ti wá mọ́ bá ti mọ́kọ wá kí yín gbọ́dọ̀ ṣàlàyé fún pé mo ti bímọ rí o. Wọ́n láwọn tí àwọn wò pé ṣé àwọn ṣáà bẹ àwọn sì pé àwọn soríṣiríṣi àwọn bàjà pé a lè ṣe bẹ́ẹ̀ ó ṣáà ní ó dáa tí máa fi mu wá ìyí tí afẹ́fẹ́ kọ́kọ́ fẹ́ mu wá yìí ẹ mọ̀ sọ nkankan o. Wọ́n ṣáà àwọn ṣáà ń wòye pé báwo lọ̀rọ̀ yìí ṣe fẹ́ rí wọ́n ló mu wá lóòótọ́ o àwọn ṣáà bárákùnrin náà sọ̀rọ̀ àwọn sọ oríṣiríṣi nǹkan ibolẹ̀ ti wá báwo làwọn mọ̀lẹ́bí yín nǹkan àwọn bá ṣáà sọ̀rọ̀ bẹ́ẹ̀ o kò pẹ́ kò ní a ti ń lọ nígbà tó ti rí pé bóyá àwọn fẹ́ máa tẹnu bọ̀rọ̀ wọ́n ṣáà ní bárákùnrin yìí ṣe lọ lọ́jọ́ ènìyàn táwọn ò ráyè ṣàlàyé àbí bí léèrè àwọn nǹkan kan. Nǹkan tó wá mú màmá yìí sọ̀rọ̀ síta báyìí ni wípé ọ̀rọ̀ ti ń di ọ̀rọ̀ pé àwọn wò pé bóyá àwọn làwọn dẹ̀ ṣe táwọn fi ọ̀rọ̀ falẹ̀ báyìí
titi di akoko yi tori omo yi so fa won wi pe ka won ma se yonu pe fo rara ohun lohun ma salaye fun ka won to se igbeyawo awon si tin bi tori ni bayi awon ti ba awon eyin obi omo na soro to je pe oro ti nwora awon si n bi omo awon wi pe nkan to wa nle yi so ti salaye oro yi daada farakunrin ni ehun ti se tan ohun si ma so fun ma ni mo be yi ni o e ma so nkankan o e gbodo so fun o enu yi ko lo ye ko ti wa o ohun ma so fun ohun ma salaye fun awon ba tu pe ni kopẹ yi wi pe igbeyawo yin o e ma so won ma so pe awon fe wa se mo mi mo pe fun rara awon ta won je iya re awon o le joko ka won pe gbogbo awon mo le bi baba re nkan kan ati mo le bi awon ka won ma so pa awon ma joko eleya kan ta won o ti so nkan to wa ndi pe awon o le di agbaya bi bawo la won se ma so tori ti oro iba jade sita se won ni so pe iya re si mo npa re pe awon o se tan lati se be o wi pe ka won pe arakunrin ka won si salaye fun lomo awon ba tu to soke lo foju gba lo binu pe to ba ti mo pe awon o le se be pe awon ohun o ti ko ti yohun se mama ohun o si gbodo so nkankan lawon wa wo pe se o tona fa won lati pe arakunrin ijoko gege bi eni to fe fe omo awon wi pe nkan bayi lo mo wa nle se o se so je nkan ta won wa nbere nsi ni wi pe se tawon ba pe arakunrin yen tawon ba salaye fun fun rara awon se o tona lati se be.

kí yín ẹ kalẹ ẹ sì kú iṣẹ látàárọ àkójọpọ ìròyìn ilẹ wa fún ti àṣálẹ tòní ló ń dé sẹtì gbọ yín láti ìkànnì west radio 89.3 fm ìkànnì kànga gbọmàgbẹ tó kún fún omi ọgbọn ìmọ àti òye tí a kalẹ sí òpópónà láàbin avenue olúyọlé estate ìbàdàn tèmítọpẹ ọláwọlé ni oníròyìn yín ṣáájú ẹgbọ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Orílẹ̀-èdè Nàìjíríà mú àfikún dé bá ìgbésẹ̀ ìdókòwò níbi ìṣíde ètò ọjà pàṣípàrọ̀ London. Ilé aṣòfin àgbà bẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ṣe ìkìlọ̀ sí àwọn olóṣèlú lórí ṣíṣe àmúlò ìṣẹ̀lẹ̀ náà fún àǹfààní ara wọn. Ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ buwọ́lu owó ìrànwọ́ onígba bílíọ̀nù náírà láti yanjú àwọn gbèsè àti láti mú àdínkù dé bá owó náà. Ilé ẹjọ́ ṣe ìdájọ́ ikú fún àwọn mẹ́rin látàrí ìkọlù ilé ìjọsìn nílùú Ọ̀wọ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Orílẹ̀-èdè Nàìjíríà yìí ló ti ṣe àtúnṣe ìgbésẹ̀ láti fa ìdókòwò láti ilẹ̀ òkèrè àti ṣíṣe ìmúgbòrò ìbáṣepọ̀ ọrọ̀ ajé pẹ̀lú àwọn ilé-iṣẹ́ elétò ìṣúná lágbàáyé. Gẹ́gẹ́ bí mínísítà fẹ́tò ìṣúná tó tún jẹ́ alámòjútó ọrọ̀ ajé èyí Taiwo Oyedele lẹ́ni tó ṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi ètò ìṣíde káràkátà ọjà pàṣípàrọ̀ ìlú London. Gẹ́gẹ́ bí ó ti sọ, Oyedele ṣàlàyé ìfarajì orílẹ̀-èdè Nàìjíríà fún ìfìdímúlẹ̀ àtúntò ọrọ̀ ajé eléyìí tó tún rọ̀gbọ̀kúlé ìrólágbára ìdúró déédé ṣíṣe ètò kóríyá fún ìdàgbàsókè ẹ̀ka aládàáni nínú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ó tún sọ̀rọ̀ lórí pàtàkì ìrólágbára ìbáṣepọ̀ láàrin àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ àti àwọn ilé-iṣẹ́ tó rí sí ọ̀rọ̀ owó lágbàáyé. Gẹ́gẹ́ bí ó ti wà nínú àtẹ̀jáde tó jáde láti ọwọ́ ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tó rí sí ètò ìṣúná ètò ọ̀hún ló wà lára àwọn akitiyan ilẹ̀ Áfíríkà láti mú ìrólágbára dé bá ọrọ̀ ajé àti ìdókòwò pẹ̀lú ilẹ̀ United Kingdom. Ilé aṣòfin àgbà ti bẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní ìjọba àbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìkọlù ńlá sí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí nínú ìwọlé padà ìjókòó ilé lẹ́yìn ìsinmi ọlọ́jọ́ gbọ́rọ̀ ní ààrẹ ilé aṣòfin àgbà Godswill Akpabio lásìkò ọ̀rọ̀ ìkíni rẹ̀ ló ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó tún pàṣẹ fún àwọn agbófinró láti rí pé ọwọ́ tẹ àwọn oníṣẹ́ láàbí náà. Sẹ́nítọ̀ Akpabio sàmì àdúró ti ilé aṣòfin pẹ̀lú mọ̀lẹ́bí àwọn tọ́rọ̀ kàn. Bákan náà ni ààrẹ ilé aṣòfin àgbà ṣe ìkìlọ̀ fún àwọn olóṣèlú àti àwọn tó fẹ́ kópa nínú ètò ìṣèlú lórí ṣíṣe àmúlò ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀hún fún àǹfààní ara wọn pẹ̀lú pàtàkì pípawọ́pọ̀ láti dóòlà ẹ̀mí àwọn tó wà ní àhámọ́. Ilé aṣojú-ṣòfin ti pè fún ìdásílẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò láti máa dáàbò bo àwọn ilé ẹ̀kọ́. Eléyìí ló jẹyọ lẹ́yìn àwọn ìṣẹ̀lẹ̀ ìkọlù àti ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ jákèjádò orílẹ̀-èdè yìí. Ìpè náà yìí ló jẹyọ lẹ́yìn àbá aṣojú àríwá gúúsù Ògbómọ̀ṣọ́ àti Oríire ìyẹn Ọlámíjù wọn lọ Àláó Àkálà lẹ́ni tó sọ̀rọ̀ tako ìṣẹ̀lẹ̀ ìjínigbé ọjọ́ 15 oṣù tó kọjá. Ó ṣe àpèjúwe ìṣekúpa olùkọ́ ìmọ̀ ìṣirò ìyẹn Alàgbà Michael Oyedokun gẹ́gẹ́ bí eléyìí tó burú jáì. Ilé tún pàrọwà sí ìjọba àpapọ̀ láti tẹ pẹlẹmọ akitiyan
láti dóòlà ẹ̀mí àwọn ọmọ ilé ẹ̀kọ́ méjìlélógójì kan jí kó ní ìpínlẹ̀ Borno. Àwọn aṣòfin ọ̀hún ṣe ìkìlọ̀ lórí ewu ìkọlù sí àwọn ilé ẹ̀kọ́ lórí ètò ẹ̀kọ́ orílẹ̀-èdè yìí, kan sì pè fún àtúntò ètò ààbò kankan. Ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti buwọ́lu ìwé ẹ̀bẹ̀ gómìnà Ṣèyí Mákindé lórí yíyọ̀nda owó ìrànwọ́ iṣẹ́ àkànṣe onígba bílíọ̀nù náírà láti yanjú gbèsè onígbà díẹ̀ tán lò fún àwọn iṣẹ́ ìdàgbàsókè tó ṣe pàtàkì jákèjádò ìpínlẹ̀ yìí. Ìwé ẹ̀bẹ̀ ọ̀hún ṣàlàyé àwọn ọ̀nà tí ìjọba lérò láti rí owó ọ̀hún gbà pẹ̀lú àlàyé lórí ipa pàtàkì rẹ̀ lórí àwọn iṣẹ́ ìdàgbàsókè eléyìí tó ń lọ lọ́wọ́. Ìbuwọ́lù náà ló jẹyọ lẹ́yìn àgbéyẹ̀wò ìwé ẹ̀bẹ̀ ọ̀hún lẹ́yìn kíka rẹ̀ lásìkò ìjókòó ilé láti ẹnu abẹnugan ilé ìyẹn Right Honourable Adébọ̀ Ògúndòyìn. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè yìí tí a mọ̀ sí NEC ti gùnlé ètò òfin ti ọ̀rọ̀ iná tọdún 2026. Eléyìí tí yóò fún àwọn oníbàárà lórí ọ̀fẹ́ láti ṣètò iná wọn fúnra wọn àti láti lè tà á fún ibùdó tó ń pèsè iná lórílẹ̀-èdè yìí. Nínú àtẹ̀jáde kan tó fi sí ojú òpó X wọn lónìí, níbẹ̀ ni àjọ náà ti ṣàlàyé pàtàkì ìgbésẹ̀ ọ̀hún. Àjọ ọ̀hún láǹfààní láti ṣe àfilédè ìlànà létí àwọn olùforúkọsílẹ̀ létí wọ́n gbọ́dọ̀ gbà pẹ̀lú ìgbésẹ̀ létí ìrètí wà wípé eléyìí yóò tún láǹfààní láti mú wa lé pàtàkì jùlọ ní ìgbélárugẹ nílé tó débá ti títẹ́wọ́ gba ìpèsè iná láti ara oòrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

0: ká tó máa tẹ̀ wájú asáré níṣẹ́ tá a fẹ́ jẹ fún yín.
1: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
2: Ogoji lo tun fe ti onu mi aye titi lo ti pa si akose ipade adura silo gege bo ti ma nwaye lodo odun bo didi thursday meje le ti fi sami ajo dodun kejo ti silo Christ Healing Church Eledura International Headquarters pelu ajosepo prophet olufisayo akamo ministry le ti onu pase re fun emi mimo tin gbe nu eniyan la kori e gege bi we room ori kejo ise koko lati fi die mule le ti ejo thursday ni 7 titi lo de thursday June 8, 2026 le go manu ape ilo le ojojumo isi dupe ni ti ojo thursday June 8 le ti ago meji la osan pastor polo Pastor Yodide Akedele, Pastor Bright Balogun, Pastor Tobio Mishaki, Prophet Taiwo Oloweniyi, Iti Pastor Layemi Omowale, Ewa Kori Emi, Lady Evangelist Kemi Riobos, Evangelist Inka James Adonai, Omolade Omologo, Deltu Sars, Semi Mighty, Victorious Voices, Iti Ayokule GT Band, Bogwe Bogwe, Ipade Di Bogwe, Your Christ Healing Church, Eledura International Headquarters, Lodi Airplane in Solam Event Center, Uluyoni Estate Ibadan, Prophet Olufisayo Akamolo Lubalejo, Late Prime Josiah, Abiodo Akamolo Ludasile, Mepwe 090, 024259764.
0: Ẹ̀ka bọ̀ padà onídàájọ́ Emeka Nwete tilé ẹjọ́ gíga ìlú Abuja ti ṣe ìdájọ́ ikú fún àwọn mẹ́rin fún lílọ́wọ́ nínú ìkọlù ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2022. Sílé ìjọsìn St. Francis Catholic Church nílùú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Lára àwọn tó ṣe ìdájọ́ fún Ilátírí Jamiu Abdulmalik Al-Kazim Idris àti àwọn míì lè tó wà lára àwọn olùjẹ́jọ́ márùn-ún tó ti ń kojú ìgbẹ́jọ́ ẹ̀sùn ìgbésùnmọ̀mí mẹ́sàn-án eléyìí tí àjọ DSS pè ní ìbáṣepọ̀ pẹ̀lú ìkọlù sílé ìjọsìn náà. Níbi tí ó lé ní 40 olùjọ́sìn ti dèrò ọ̀run nígbàtí àwọn tó lé ní 100 sì fi ara pa yánnayànna. Tẹ́ ẹ̀ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀hún ìlóṣẹlẹ̀ lílé ìjọsìn náà lé tó wà ní ìjọba àbílẹ̀ Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo ní ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2022. Èyí ń lòpin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní, ṣùgbọ́n ká tó máa lọ, ẹgbọ́ àwọn kókó tá a mẹ́nubà lẹ́ẹ̀kan sí. Àmúwá fún yín pé orílẹ̀-èdè wa Nàìjíríà yín ló ti ṣe àtúnṣe ìgbésẹ̀ láti fa ìdókòwò láti ilẹ̀ òkèèrè àti ṣíṣe ìmúgbòrò ìbáṣepọ̀ ọrọ̀ ajé pẹ̀lú àwọn ilé-iṣẹ́ elétò ìṣúná lágbàáyé. Gẹ́gẹ́ bí mínísítà fẹ́tọ̀ ìṣúná tòtú jẹ́ mínísítà lè tó bójútó ọrọ̀ ajé ìyọ̀n Taiwo Oyedele lẹ́yìn tó ṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi ètò ìṣíde káràkátà ọjà pàṣípàrọ̀ nílùú London bí ó ti sọ. Àwọn afúnyin pé ilé aṣòfin àgbà ti bẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní ìjọba àbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìkọlù ńlá sí ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí. Àmúwá fún yín pé ilé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ ti buwọ́lu ìwé ẹ̀bẹ̀ gómìnà Ṣèyí Mákindé lórí yíyọ̀ǹda owó ìrànwọ́ iṣẹ́ àkànṣe onígba bílíọ̀nù náírà láti yanjú gbèsè onígbà díẹ̀ léè tọ́lò fún àwọn iṣẹ́ ìdàgbàsókè tó ṣe pàtàkì jákèjádò ìpínlẹ̀ yìí. Àmúwá fún yín pé onídàájọ́ Emeka Nwite tilé ẹjọ́ gíga ìlú Abuja ti ṣe ìdájọ́ ikú fún àwọn mẹ́rin fún lílọ́wọ́ nínú ìkọlù ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2022 sílé ìjọsìn St. Francis Catholic Church nílùú Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo. Kẹ́misọ́lá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn náà. Ayé wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa lójú òpó Facebook West Radio 893 FM fan page. Etule kaswa loju takwa agbaye www.westradio893.com. Aye wa lati kasi yara eroyin wa lori ero ipe abi loju opo WhatsApp loju opo 0916893 2000 0916893 2000. Temi tope o lawole ni oruko temi. E seun te n gbe wa. Olorun yo bukun yin oran yo lasun.

ó ní lẹ́ mo bòdè kí n tó wọlé o ajá o ṣùgbọ́n ni mí mo bòdè ọlọ́run bàbá mi. Torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòdè ó dẹran àmúṣẹbọ o àgùntàn bọ̀lọ̀jọ̀ tó náà wọ̀ ló tí ò bòdè ó dẹran àmúbọ̀ ọ̀ṣà. Kábíyèsí olódùmọ̀rẹ̀ ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Àkọ́dá ayé aṣẹ̀dá ọ̀run. Ògbéni níjà kẹrù ó bonijà òbẹ́ nìkan jà tọwọ́ bọ̀ gbogbo ara lé lójú. Ọba mi ọ̀gbàgbà tí ń gbára lé ọba tí ń gbára òkò akọ̀ mọ́tò ṣìkà lẹ́yìn. Ọba mi arínúròdè ní olùmọ̀ràn ọkàn. Èèyàn ń wojú ọlọ́run ọba mi òkè ń wọkàn. Kábíyèsí ọlọ́run olódùmọ̀rẹ̀ ìbàrẹ́ o. Ìwọ ló ti ń bẹ káyó tó mọ̀ bẹ, ìwọ ló wà nígbà táyé wà, báyò bá sì tún sí mọ́, ìwọ náà ló mọ̀ jọba. You are the God who is, and you are the God who is to come. Kábíyèsí rẹ̀ ọlọ́run, ọlọ́run ọba mi. Ẹni mọ̀ ó kú ó, ẹni kú ó mọ̀. Kábíyèsí ọlọ́run. Ìwọ lakin nínú ilé akin lójú ogun arúdẹ́dẹ́ ọlá ọba mi arúdẹ́dẹ́ ọlá. Aláàfin àjọbọ aṣúdẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀ gọjígọ̀ ẹkùn ọkọ̀ òkè. Gbólóyè ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọ́mì. Kábíyèsí rẹ̀ ọlọ́run ọlọ́run ọba mi òkè.

alágbára ni ọ́. Ìwọ ló gbèjà àwọn ọmọ Ísírẹ́lì jà lọ́jọ́ sí, àní olùgbèjà ni ọ́. Ìwọ ló bẹ́nìkan jà tọwọ́ bọ gbogbo ara lé lójú, ò gbéni níjà kẹ́rù ó sì tún máa bò níjà. Gbígbé ìjà àwọn ọmọ Ísírẹ́lì tó gbèjà lọ́jọ́ sí òun ló fi tojú Fáráò aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bọ adágún omi pupa. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Olódùmọ̀rẹ̀ ìbàrẹ́ o. O tóbi tóbi tóbi ọ̀run ò gbà ọ́. O fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ọ̀run ò gbà ọ́. O gùn gùn gùn gùn o lópin. O ga ga ga o ga ju gbogbo ẹ̀dá ayé lọ. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Bọ́run ò ṣe gbà ọ́ náà láyé yìí náà ò tún gbà ọ́. O wá fọ̀run ṣe lé, o fàyè ṣàpótí ìtìṣẹ̀. Gbogbo ayé pátá wá dàbí ẹlẹ́ngà wájú rẹ̀ ọba mi òkè. Kábíyèsí rẹ̀ Olódùmọ̀rẹ̀ Ọlọ́run ọba mi ìbàrẹ́. A kọ̀ mọ́tò ṣìkà lẹ́yìn. You are bigger than the biggest. You are mightier than the mightiest. You are higher than the highest. Gígùn láì lópin. Ẹ̀rù ẹ̀ ń bà mí o, ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀. Ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rù. Ẹ̀rù ẹ̀ mọ̀ ń bà mí o Olódùmọ̀rẹ̀. Ohun tó fi ń ṣe agbára kò yé èèyàn. Ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lẹ́rù wọgbó lọ. Ẹ̀rù wá rẹ́rù, ẹ̀rù ń sá o, gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ó fi egungun rọ ọmọ sínú aláboyún, oúnjẹ gbígbóná oúnjẹ tútù kò débi ọmọ ń gbé. Ẹ̀rù ẹ̀ mọ̀ ń bà mí o Olódùmọ̀rẹ̀. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Mo dáyé mo bárùn lórí ni bó ṣe débẹ̀ kò yé mi. Bírun ṣe dórí mi èmi ò mọ́ o. Bẹ́ẹ̀ pẹ̀lú mo dáyé mo bá là lọ́wọ́ ni alábẹ tó kọ́ mi ò mọ́. Ṣé Olódùmọ̀rẹ̀ àdìtó. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ o. Ò ń gbébi mímọ́. Ò ń jẹ mímọ́. Ò tún wá fi mímọ́ bòrà bí aṣọ. Kábíyèsí rẹ̀ Olódùmọ̀rẹ̀ Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ìwọ làgádágodo ẹ̀mí gbogbo èèyàn, ìwọ ló ń ṣí, ìwọ ló ń tì í. Bó bá wọ̀ ó sì tẹlòmíì, bó bá sì tún wọ̀ ó ti tẹlòmíì tí ò sì bá balẹ̀ tí ó bí ọ́ léèrè. Kò sẹ́n tí ó dọ̀ lẹ́jọ́ o. Kábíyèsí rẹ̀ Ọlọ́run Olódùmọ̀rẹ̀ ìbàrẹ́ o. Láyé àjẹjọ́ ń gbà mò ń dágbére lórí ètò yìí. Mo ní bó bá dùn ní ká tún jọ mọ́ pàdé o. Ẹ̀yin kọ́ yìí. Láàrin ìjẹjọ́ sóní tí mò ń sọ̀rọ̀, ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú. Ọ̀pọ̀ ìjì ló ti jà o. Ọlọ́run ọba mi òkè ní òjẹ́ kíjì ayò gbé wa lọ. Àwọn kan ti kú. Àwa kan la kú. Lára àwa tá a kù, àwọn kan bẹ̀ wọ́n ń tọrọ kú fún wọn ni o. Àní lára àwa tá a kù, àwọn kan fúnra lára tí wọ́n làwọn ń tọrọ kú fúnra wọn. Ẹ̀wá ń bi mí léèrè pé kí ló dé tó erí bẹ̀ kò yé mi náà. Ọ̀rọ̀ Ọlọ́run ni mo rántí o. Olóhùn ó ṣàánú fáwọn tóhùn ó ṣàánú fún. Òun ó forí ọ̀fẹ́ òun hàn fáwọn tóhùn ó fi hàn fún. Àjẹ́ pé mi tí mò ń sọ̀rọ̀. Ní ìkànnì West Radio 89.3 FM àti gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti mọ́ gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé.
àánú la mà rí gbà. Ṣé kí n má tọ̀ yín o? Ìwúrẹ́ ilé ń wo alápatà mi bí ikó kú ni. Àgùntàn ọ̀dẹ̀ ń wo alápatà mi bí ikó rọ̀run ni. Ìwò tọ́mọ ẹ̀dá yé ń wo àwòdì òkè mi ò ní bí ikó dá lápá orí ẹ̀yẹ ní kẹyẹ ẹyọ. Ọ̀tá ní ń dọ́mẹyẹ lókun, àwọn wọn ń dọ́mẹyẹ lóró, àwọn wọn ò ní kó lè ó wá jà, àwọn wọn ò tún ní kó lóko wá mú. Àmọ́ orí ẹyẹ ni ò pẹ́yẹ. Bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ́. Ó gbà pọ́npọ́ lọ́wọ́ òní pọ́npọ́, ó fi fọ́ọ̀mù òní pọ́npọ́ lórí pòpòpò. Tóní pọ́npọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀, tóní pọ́npọ́ gbọ́dọ̀ gbìn. Kábíyèsí rí Ọlọ́run ọba. Ọlọ́run ọba mi ìbàrẹ́ ló jẹ́ nítolúwa nílẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀, ó ti fìdí rẹ̀ sọlẹ̀ sórí òkun, ó sì gbé kalẹ̀ sórí àwọn ìsàn omi. Ta ni yóò gorí òkè Olúwa lọ o, tàbí ta ni yóò dúró bí mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ àtàyà funfun. Ẹni tí ò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí ò sì ní bá wọn búra ìtàn. Òní yóò rí ìbùkún gbà lọ́wọ́ Olúwa àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlá rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ ò tán ṣe àfẹ́rí rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ó ní ẹgbẹ́ orí yín sókè, ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè, ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ọba Ògo fẹ́ wọlé ni o. Wọ́n wá ń bèèrè pé ta ni ọba Ògo yìí, Olúwa tó le tó sì ní agbára ni. Olúwa tó ní agbára ní ogun. Ẹgbẹ́ orí yín sókè, ẹ̀yìn ẹnu ọ̀nà ṣẹ́ ká gbé yín sókè, ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ọba Ògo fẹ́ wọlé o. Ta lọ́ba Ògo yìí, Olúwa àwọn ọmọ ogun, òná lọ́ba Ògo. Tọ ẹ̀ka lẹ́ o gbogbo ọmọ Nàìjíríà. Ẹ mọ̀ ká lẹ́ o lọ́ọ̀dẹ̀ tẹ ti ń gbọ́ mi. Gbogbo orí adé mo kí yín o, ẹ̀yìn ọrùn ìlẹ̀kẹ̀ mo ṣe yín ní pẹ̀lẹ́. Mo kí gbogbo ọ̀tọ̀kùlú ìlú pátápátá. Mo kọ́kùnrin o, mo kóbìnrin, mo kọ́mọdé, mo kágbàlagbà, torí pé àdáṣe níhun mọ́ o, ìbà ò níhun mọ́. Àlàáfíà kọ́ ni mo a bá yín. Ṣé àlàáfíà lẹ́wà gẹ́gẹ́ báwa náà ṣe wà ọdẹ odun bí? Ẹ kò iṣẹ́ àtàárọ̀ o, lálá olódùmarè. Ọlọ́run ó kú dé ìgbìyànjú gbogbo wa ládé. Ẹ̀yin tẹ́ ti wà ń rí, mo bá yín dúpẹ́ o. Ẹ̀yin tẹ́ wá wà lójú ọ̀nà láṣẹ Olódùmarè, pẹ̀lú ayọ̀ àti àlàáfíà lẹ fi padà sílé yín. A ní gbọ́ bí ilẹ̀ yìí mọ́. A ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ. Bàbá ń jáde a mọ̀ wọlé padà láyọ̀. Àní kọ́nà bí èéfín o. Tọ́ àdúrà yìí ni mo ní kí n ṣe fún gbogbo ẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi gẹ́gẹ́ bá a ṣe fún mi ní ohun láṣàlẹ̀ tòní. Ọ̀rọ̀ sì ń jáde àṣẹ ń tẹ̀lé náà nu. Àbẹ́yìn bá sì ti nígbàgbọ́. Ẹ̀rí lókù tí ó gbámú, bẹ́ẹ̀ ni. Tọ́, lórúkọ gbogbo àwọn tájọ mú ètò yìí wá ṣe tí gbọ́ yín o. Ò tún kì yín lálẹ́ tòní. Látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí. Àwọn ọ̀gá lọ́gàá ní abala ẹ̀ka kọ̀ọ̀kan. Henry Osagie, òní ọlọ́wọ́ Burton fún sáà tá a wà yìí. Àti gbogbo àwọn tájọ mọ́ daṣẹ́ da ọpọlọpọ̀ lórí ètò tòní tí gbogbo ẹ̀
tí ó fi mọ́ lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Lórúkọ àwọn èèyàn yìí, ó ní èmi olúgbèmígà ọmọ́tọ̀ṣọ́, Your Radio Apostle is here again. Ètò kó tó dariwo, ó bẹ̀rẹ̀ o. Onílé apá ọ̀tún, ẹ̀ké sónílé apá òsì. Ètò kó tó dariwo, ó bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Ẹ̀ ń lẹ́ ń bẹ̀ ń wọ jàre, ẹ̀ kú

0: ṣé ẹ̀gbọ́ ni? Ó dà náà jẹ́ kí n túmọ̀ ké tantantan. Ẹ jẹ́ n túmọ̀ fọhùn bí alóore. Àníkọ̀rọ̀ yìí ó tó dàríwò, ẹ jẹ́ àyànjú ẹ̀ o. Kọ̀rọ̀ ó tó di gbà gbòós, ẹ jẹ́ àyànjú ẹ̀. Kọ̀rọ̀ ó tó fẹ̀yìn kẹ̀kẹ́ kẹ̀bí náà nú ẹ̀rùn, ẹ jẹ́ àyànjú ẹ̀. Ogun ò dà. Ìbẹ̀rẹ̀ ogun là ń mọ̀, kò sẹ́ni tó mọ bí tí ó yọrí sí. Òun là wá fi ń pariwo, la fi ń polongo ní gbogbo ìgbà. Là wá fi ń jíròyìn àlàáfíà fún yín. Oníròyìn àlàáfíà, wípé ẹ dákun ẹ jẹ́ parí ẹ o. Àwọ̀ láàrin tọkọ tìyàwó, kọ́rọ̀ ó tó di ariwo, kó tó di gbàsgbòs, kọ́rọ̀ ó tó di iṣu àtayànyàn, ẹ jẹ́ parí ẹ o. Ọ̀rọ̀ láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́, tó ti wá fẹ́ di nǹkan míì, tó ti fẹ́ di wàhálà, kó tó dariwo, ẹ jẹ́ parí ẹ̀ o. Láàrin aládùúgbò ń kọ́, alájọgbé. Láàrin àwọn ń ṣòwò, àwọn kan ti ẹ̀ kọ́rọ̀ wá. Ẹ ṣe bí ojú ọ̀run báyìí ó tẹ̀yẹ fò láì fara kanra wọn. Èwo gan wá ni kí là ń bá kárí? Ẹ dákun kí là ń bá kárí gan náà? Àyí bí ó kálukú ò bá dé láyé yóò débẹ̀. Kí là fẹ́ mọ̀ jìra wa lẹ́sẹ̀ mọ́ gbẹ́ra wa lẹ́sẹ̀ mọ́ wá ọ̀nà láti gbéra wa ṣubú fún? Àmọ̀kúnlẹ̀ àyànpín lọ́rùn ni àyànmọ́ ò papọ̀. Kọ́rọ̀ ọ̀hún ó tó dariwo, ẹ já parí ẹ̀ o. Àwọn ọ̀rọ̀ yìí tó ní ṣe bí pé ká máa fi ẹ̀tọ́ ẹni dunni, ká máa fọwọ́ ọlágbánilójú. Kọ́rọ̀ ọ̀hún ó mọ̀ tí ìdórí ètò ìní. Bó bá ti dórí ètò yìí, Ọlọ́run ti fi solution sínú. Bẹ́ẹ̀ni, ètò Ọlọ́run lètò yìí, ètò ìtúsílẹ̀ fáwọn tá à ní lára ni. Ètò ìtúsílẹ̀ fáwọn tá à ń pọ́n lójú. Ètò ìtúsílẹ̀ fáwọn tá à ń dá lóró ni. Bí wọ́n bá fi lè sáré kàbàkàbà kàbàkàbà dórí ètò yìí, bí wọ́n bá fi lè mú ẹjọ́ yín wá. Ẹ pé ẹ fẹ́ yín àwọn jẹ, ẹ fẹ́ fẹ̀tọ́ àwọn dun àwọn, ẹ fẹ́ fọwọ́ ọlá gbá wọn lójú. Tààlà alágbára kan àfọlọ́hún. Bẹ́ẹ̀ni, ta lọ́lọ́gbọ́n ayé kan àfọlọ́hún? Ta lonímọ̀ ayé kan àfọlọ́hún ọba? Kò sí nǹkan téèyàn rí gbà láyé bí èṣepa bá fi fún látọ̀dọ̀ Ọlọ́run. Àwọn tá à ń fi ẹ̀tọ́ wọn dùn wọ́n, ẹlòmí ó sì wò sùn sùn sùn, yóò sì mú tí ń ṣe tẹnìkejì rẹ̀, yóò sì gbà lọ́wọ́ rẹ̀, yóò sì tún máa dún mọ̀húrú mọ̀húrú, máa dún kòkò mọ́. Ọlọ́run ọba gan ò fẹ́ bẹ́ẹ̀. Ọlọ́run ọba ò fẹ́ èèyàn jẹ́. Ó gbọ́ àwọn ìwà búkúbúkú, àwọn ìwà ìkà yìí, Ọlọ́run ọba mi òkè kò fẹ́ bẹ́ẹ̀. Kí là ń ṣe é fún? Àbáyé yìí náà kọ́. Àfọwọ́bà fílẹ̀. Lọ bèrè lọ́wọ́ àwọn tó ti jayé lánàá. ti e ba nbi won pa won gan da e bi won lere pa won gan da loni e mo ja mo se pele o e je mo fi asiko yi ki awon eni bi eni awon eyan bi eyan awon alatileyin wa lori eto ye gbogbo eyin ori ade eyin orun ileke Lọ́n tí ètò tí a bá wa fẹ́ lójú sí báyìí. A bí èsì olódùmarè. Gbogbo ẹ̀yìn orí adé mo kì í o. Látòrí bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà Arusa wánu. Bàbá ẹ̀pẹ̀ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́ o. Efe wo pari efe rigi jo bi la si olódùmarè. Adé o pẹ lori yin kọrin kése. Irukẹrẹ yo dọkẹni mọ yin lọwọ. La si olódùmarè. Gbogbo ẹyin ijoye nilẹ Ibadan mo ki yin. Ati kakiri ipinlẹ Ọyọ. Mo ki gbogbo ẹyin balẹ balẹ o. Ẹyin tẹ fi ọwọ ti wa lẹyin. Mo kí gbogbo ẹ̀yin onímọ̀ nípa ètò òfin nípa ètò ìdájọ́ ẹ̀yin adájọ́ tẹnu yín gbó gírígírí ẹ̀yin sáànù sáànù ẹ mọ̀ sí ojú òní tìyín o ẹ mo mọ̀ lóore wọn ní bí èèyàn bá dúpẹ́ orí àná yóò torí tòmí ìgbà mo mọ̀ lóore o ẹ ṣeun ojú òní tìyín ẹ ní ṣìṣe o. Mo kí gbogbo ẹ̀yin agbófinró ẹ ṣeun ẹ kú fífi ọmọnìyàn ṣe ẹ máa máa ṣe. Gbogbo ẹ̀yin ikọ̀ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mo kí yín o. Ẹ̀yin ikọ̀ kó tó dariwo lórílẹ̀-èdè Nàìjíríà àti lókè òkun mo kí yín. Ẹ kú bá a ṣe jọ ń ṣe. Iṣẹ́ tọ́lọ́run ọba òkè bá ti gbélé èèyàn lọ́wọ́ èèyàn gbọ́dọ̀ ṣe débi tó lápẹrẹ ni. Ẹjẹ́ ń fàṣìkò yìí náà kí màmá wá. Bí n bá dúpẹ́ dúpẹ́ bá bá dọ́dọ̀ màmá ọpẹ́ òun ìtí ìpè. Ọmọ wa níkàn nìyí màmá dáadáa ìránṣẹ́ Ọlọ́run alààyè. Ajé ìrere obìnrin Lillian Ìbádémọsí àwọn ọlọ́run gbé ìkànnì yìí lé lọ́wọ́. Màmá iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dìbàjẹ́ ò láṣẹ olódùmarè. Ẹ sì ṣe délé ológo ẹ ṣe débi tá a ti ń gbèrè. Tọ́ àwọn ò ní ya láìmóore ni ló fi jẹ́ wípé a lè bẹ̀rẹ̀ ètò ká mọ́ dúpẹ́. Bọ́lọ́run ọba òkè bó ṣe fi kọ́ wa nù. Èèyàn mẹ́wàá la ṣe lóore ẹnìkan ló wá dúpẹ́. Ọlọ́run á bèèrè pé ẹ dákun àwọn mẹ́sàn-án yòókù àádà. Níbo wọ́n gbà lọ tọ̀ àwọn ni wọ́n mọ tí ń rí o tí wọn ò fi wá dúpẹ́. Àmọ́ nígbà tọ́lọ́run ọba mi òkè wò ó fín tó wo ọkàn wọn arínúròde olùmọ̀ràn ọkàn. O wa rí wípé àwọn wọ̀nyí gan ni aláìmoore. Tọ́ káwò mọ̀ bá ṣe wá jẹ́ aláìmoore. Àdúpẹ́ o, àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yìn tọ́lọ̀ ń lò fún wa. Bàbá tí ń kí Ọlọ́run ká mọ̀ mẹ́nu bá ẹ̀yìn èèyàn náà. Tọ́lọ́run ń gbé tí a tétò yìí tó fi ń lọ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Tọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ pè mí lọ́sẹ̀ tó kọjá lórí ọ̀rọ̀ Aisha. Gbogbo yín pátápátá mo kì yín o. Láṣẹ olódùmarè gbogbo wa pátápátá ànírógùn ìbànújẹ́ nínú ilé tẹ ti ń gbọ́ mi yìí ànírógùn ìbànújẹ́ o ànírógùn fẹsẹ̀ jẹ́lẹ̀ ayé òní bọ́ bà tẹ́lẹ̀ yàṣẹ́nu ọ̀nà wa. Ètò tòní yóò ṣe bákan torí pé mo fẹ́ fi ètò tòní sọrí ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní ìlú ògbómọ̀ṣọ́ ní ìjọba ìbílẹ̀ oríire. ni aroro esi ele ele se tuntun mo o isele te yanran ti teru se nba yan ni gbogbo igba amo bo ti wule ko wa ri lale toni awon oro kan na nbe ta toni salai mo menu ba awon oro po nle ko lohun o sa sanu wa ni Oro Mr. Abbey Bravo won menu balale toni ori eto yi e ti gbo awon to nsele Oro Mr. Bravo Iyan Mr. Abiodun Bravo Ama ka to lo sori ohun gbogbo ta ni lale toni se ti yin radio yin oke tori pe lale toni Amo, wipe, awon oro, eyi ti nbe nle yi. Awon ma so wipe awa ko o, Olorun oba oke ni onisin nba wa se. O na ni si nba wa se lase yori. Lo fi je wipe e dakun. A ma so nkan kan o, won o si ma tenu mo. Se ri awon abala kan nbe to je wipe awon oro. Ti o ba ti debe o mo tete se yanju jo wipe ka ti je ki nkan o foju po o tese bora won ko daro bi ese kini kan ka to wa mo gbe bo e mo je ajo mo ri pa mo awon oro mi o ti e ti dariwo kan to gbe dodo wa ko to dariwo la se peto yi La fi ke tan tan tan tan tan ni gbogbo igba won ni gbomo gbomo bayi o la difa diti ai si tete lati gbe ipe be ba ti pe wa ko si bo se wule ko dito a wa asiko lati gboro hun lati ti gbe awon igbese to ye e dakun gbogbo eyin te hun wo wipe e je koro yi ko tu se si ko tu le si Ndo wwa lè rò yi, o nè jayan jwè o. Mo fè se kan, ki ndoto mama mora anu gba. Wò li o bèrni tolon gbe kalè la se koye. Mama kwe mi lori ago wani radio apostol. A wama mwa ni wajo luwa. Wani ee mama, wani lori e oro. Awon omo yi na ni o lawon omo wo won lawon omo tawon gidi gan ku awon asorun waju po mo ti pako ti won se be ti won gbe lo lawon ile iwe to wa ni ilu ogbomoso ni ijoba ibile orire ni agbegbe ti won pe ni haoro esiele ati awon ileto to mole yi won ka mo ni mama adua yin o gba torojojumo baba ti gboro awon eyan yi o nle ru gege bi abia mo nba yin awon otutu Yo si ma mo yan jine jine. A mo ma ke ke ke. Mo ba di lo la o de yi. E koja lo si ikone. Mo ma wo na West Television. Lori YouTube. Lori Facebook. E do wene wene. Lori e to kanta akwe ni. Oro ton lo. Boro won si bere. Ni bitoro ti bere gan. Afefe ti fe o ati rifuro adie. E lo si ikan ni West Television ke lo re wo. E ma lo re subscribe o si be ba yi. lórí YouTube kẹ fi notification kẹ tẹ o bí fídíò ọhún bá ti balẹ̀ o lè tètè máa sọ fún yín pé ẹ lọ wò ó. A nígbàgbọ́ láṣẹ Olódùmarè pé àwọn ọmọ wọn ó padà wá láyọ̀ àtàlàáfíà. Ó yẹ jẹ́ ń dọ́dọ̀ màmá mora ànúgbà màmá mora ànúgbà ẹ̀ka àlẹ́mà.
1: Ayo mi ti de Oluwa o ṣe.
2: Àkókò ayọ̀ rẹ̀ dé ìwọlẹ̀ rí kan nínú ìjọ mora ànúgbà. Christ Home of Glory lọ́lọ́run ti ń dábìrà ṣiṣẹ́ agbára nínú ayé gbogbo ẹ̀dá. Gbogbo ọjọ́ pípẹ́ lọ́lọ́run ṣẹ́wọlẹ̀ àwọn ìdè ń já. Onírobìnú jẹ́ ń fòfáyọ̀ níbi ìpàdé ọlọ́sọ̀ọ̀sẹ̀ èyí tọ́lọ́run gbé kalẹ̀ láti pàṣẹ wòlíì Ọlọ́run alààyè Prophet Tolaṣe Obisẹ̀san. Màmá mora ànúgbà ní gbogbo ọjọ́bọ̀ Thursday pẹ̀lú àkòrí Ayo Season of Joy nínú ìjọ wa mora ànúgbà Christ Home of Glory SW/130B Omi Funfun Street opposite Balogun Borehole Oke Ado High School Junction off Joyce B Road Oke Ado Ibadan Adua òwúrọ̀ ni láti agogo mẹ́jọ òwúrọ̀ títí di agogo mẹ́wàá àbọ̀ òwúrọ̀ 8 a.m. to 10:30 a.m. Ìwọ náà máa bọ̀ wá bá Ọlọ́run ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ní gbogbo òwúrọ̀ ọjọ́ kí o tó lọ síbi iṣẹ́ òjò rẹ̀ wá fi ogun ìdádúró àmúbọ́ àṣetì àti àṣedànùbú lórí gbogbo ìdáwọlé rẹ̀ lábẹ́ ìpè tó dájú kí wọ́n náà wá rẹ́rìn ayọ̀. Ogúnlógó ìránṣẹ́ Ọlọ́run ni màmá mora ànúgbà yóò máa kó sòdì ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀lú ẹ̀lú 08059008415 ìpàdé tọ̀sẹ̀ yìí o gbọdọ̀ má sí ń bẹ̀ o ìwọ làánú kan tí ó rẹ́rìn ayọ̀.
0: Tọ́ ẹ jẹ́ á gbọ́ ọ̀rọ̀ láti ẹnu màmá màmá mora ànúgbà láti inú ìjọ Christ Home of Glory èyí tí Ọlọ́run ti pàṣẹ wòlíì obìnrin alààyè wòlíì obìnrin Tolaṣe Obisẹ̀san màmá mora ànúgbà lórúkọ Jésù ẹ̀yin náà máa ra ànúgbà o.
3: Ní orúkọ ńlá Jésù ayérayé Ọlọ́run tó pọ̀ nípa àti agbára gbé ọgá Olúwa ẹgbà ọpẹ́ wa adúpẹ́ ní gbogbo ọ̀nà adúpẹ́ pé ẹ jẹ́ ká wà láyé ẹ jẹ́ ká wà láàyè Olúwa ẹgbà ọpẹ́ wa ní gbogbo ọ̀nà Olúwa gbé ọgá gba ọpẹ́ wa àjíǹde àti ìgbà ọpẹ́ wa fún gbogbo àwọn tá à ń gbọ́ prógrámù agbẹ́ngà Olúwa ẹgbà ọpẹ́ wa fún gbogbo àwọn tá à tún gbọ́ lórúkọ Jésù Kristì ti Nazareth Olúwa ẹgbà ọpẹ́ wa. Mo tún gbàdúrà gẹ́gẹ́ bí a ṣe gbà níjẹjọ Ọlọ́run gbogbo àwọn ọmọ wa tó wà ní ìgbèkùn àwọn ajínigbé lórúkọ Jésù gbogbo agbára tó fi ń jí Ọlọ́run Ọlọ́run nínú agbára rẹ̀ bá wa gbà wọ́n lẹ̀ torí kò sí nǹkan tó lè ṣe ìwọ tó gba Dánielì ní òkè nìhun olúwagbára yìí lò gbogbo ibi sọ ọmọ yìí bá wà olúwa ẹ bá wa tú wọn lẹ olúwa tú wọn lẹ tútù ọrọ àwọn kidnapper yìí olúwa bu tútù sí olúwa bu tútù sí ẹ fàánú yanjú ẹ adúpẹ́ nítorí pé ẹ ti gbọ́. A tún fẹ́ lọ sínú ètò tá a máa ń ṣe níjọ mẹ́jọ mẹ́jọ tí à ń pè ní àlá àti ìtumọ̀ rẹ̀ lórúkọ Jésù Ọlọ́run ẹ bá wa dá sí Ọlọ́run ẹ bá wa dá sí. Mò ń gbàdúrà fún gbogbo ìwọ ọkàn tí a ti fi àlá tí a ti fi mú ní ìgbèkùn nítorí pé o wà lábẹ́ program Ọlọ́run yóò tù ọ́ lẹ̀ kankankan ó gba ìtúsílẹ̀ rẹ lórúkọ Jésù gbogbo èyí tí ẹ ń gbọ́ ètò yìí lórúkọ Jésù ní ìdí kan tàbí ìdí kejì tí a ti fohùn kan ohun kan tàbí ìkejì mú ilẹ́rú mo pàṣẹ ní mi ìdálábà lórúkọ Jésù ìtúsílẹ̀ yìí kó jóni lónìí gangan ẹgbà ìtúsílẹ̀ yín ẹgbà òmìnira yín orí bẹ́ẹ̀ òṣẹ́ bẹ́ẹ̀ gbọ́ aláṣẹ ọ̀run Jésù Kristì Olúwa wa àmì àmì àmì lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ìjẹjọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè mí ó jẹ́ kí n mọ̀ pé prógrámù yìí ó nítumọ̀ bí prógrámù ṣe nítumọ̀ ìgbé ayé tí náà yóò ní ìtumọ̀.
0: Tọ́ ó yẹ jẹ́ ká lọ sínú ohun tí màmá ní fún wa lálẹ́ tòní. Màmá kile ni fun wa lale oni o
3: ṣugbọn ta gba olaye lati bimo soju aye gẹgẹ bi mo si so ninu adura le kan loruko Jesu odun e lo ma je awon omo to nbi soju ala yen loruko Jesu agbara ibimo soju aye loruko Jesu oya gba awon kan ma bi mi pe mommy awon lala kan ori bayi mo de so ki se gbogbo ala la le ma tumo loju ni lori afefe awon kan wa ta le so lori afefe sugbon gbo wo to pe o wa ni po on woju oluwa sugbon mo lala pe o nbi mo soju orun loruko Jesu ogun eleyi ogun ti o je to nje ki an ni ayo loju ala ti o ki an ni ayo loju aye loruko Jesu gbogbo agbara to nje ko layo loju ala to fi layo loju aye yen loruko Jesu orun o baje sugbon ni kete gbogbo eyin obirin ti ru nkan be yen ba sele si to ba ti lala ijo to ba ti lala pe obi mo loju ala ti le ba ti mo lo wa baby ra ko ra oja ni kete to ba ti ji soju aye tete gbe omo yen pon pe omo ti mo bi soju ala mo ti gba mo bi soju aye mo ti bere si ni gbo omo mi ju agbara kan ti ba mi gba loju ala o ti gbe le mi lowo gbadura yen bo ba se mo lese kese tete mo reject e elomi to ba ti bi mo soju ala to ba ti ji olorun ah mo tun ti bi mo soju ala yo mo sunkun ekun yen na fe ko mo sunkun wo mo sunkun so di erin ko bere si ni gbe omo re jo loruko Jesu gbogbo eyin ti wa da laamu ta nfi omo oju orun omo oju ala da laamu loruko Jesu e o need to sile e o need to sile loni ni o loni lose losu lodun omo ti e gangan o gbejo sugbon bakan na o tun le pe mi sugbon mo be yin gbogbo en te ba fe pe mi nipa ala ati itumo re e je ko ma to bi ago meji sa ago merin basically nipa ala nikan ni
0: to mo soro kan ni ijejo e ma binu pe bi mama se nsoro o le mi na nso wonu e opolopo lo npe mama mora anu gba sugbon to je wi pe nigba won ba pe won oto ni nkan ti won o tun ma so eda kan lasiko yi baba fe pe mama eja pe won nipa awon ala eyi ti a nla ta fe ijo sile ati idande nibe to oya mama e ma tesiwaju
3: basically lori ala ati itumo e pe mi bi ago meji si ago merin lori number 08059008415 lori number 08059008415 bakan na mo so iwo to ba tun fe ri mi ani ibi ta tin se ijosi ni Joyce B Road ni omi funfun a ma wa nbe ni every Thursday lati ago mejo di ago kan osan ibe wo opposite Ibadan Baptist High School Oke Ado Baptist High School wo opposite ibe to ba debe o pe won wa mu e because of the security ale ma so gbe yanya atun ni niya no akwari ni of asunle ni asaka to ba a ma nwa be na ni jo Thursday latago mewa si ago kan o pe number yi to ba ti pe number yi I will send somebody pe ko wa mu ebe si labe akoso bo se wukuri adura lo ngba ki se agbara gbogbo eni ala to ba ti la ti wo na ba ti ji tete danu pelu adura ki se pe ko mo sunkun mo gbadura loruko Jesu Kristi ti Nazareti gbogbo eyin te ma bi mo soju orun loruko Jesu agbara ati gba omo yin loju aye oye gba loruko Jesu oruko omo yen oruko omo tuntun kan ki odun yo to pari won o fi pe o iwo no jiya aburo o jiya olomo o bori ogun ni o ogun oni gbe omi o ori be o se be o ko yi pada o Jesu Kristi oluwa wa ami Jesu
1: ayo mi ti de oluwa o
2: akoko ayo re de iwo le ri kan ninu ijo mura anu gba Christ Home of Glory l'Olorun tin dapira sise agbara ninu aye gbogbo eda gbogbo ojo pipe l'Olorun se wole awon ide nja onirobinu je fofayo nibi ipade oloso ose yi tolorun gbe kale lati pase woli olorun alaye prophet estolasi obisesan mama muranu gba ni gbogbo ojo bo thursday pelu akore Dahayo, season of joy. Henry Jowa, Muranu, the Christ Home of Glory, SW/130B, Omefofon Street, opposite Balogun Borehole, Okeado High School Junction, off Joyce B Road, Okeado Ibadan, Adua Oro, Nelati Agogo Mejo Oro, Titi Agogo Mewa Abo Oro, 8 a.m. to 10:30 a.m. Iwona Ma Abo Wapo Long Ele Dare Soro Nigogo Oro Joto Yo to losi bisho jore. Wafi ogwe da duro amupo asheti. Ati asheda no bulori dugwe da wole re la beikwe to daju. Ki wana ware ni ajo. Ukulo kwe rasyo lo ni mama murano kwa yo makoso disise roche. Elo elo 08059008415. Ipade to se yi o godoma simbe o. Iwola amukan. Tio re ni ajo.

Tọ́ ó yẹ jẹ́ kí mọ̀ kí yín káàbọ̀ padà láti òkè lọ́hún táti lọ kàn sí ìjọ Moránú gbà Christ Home of Glory. Èyí tí Ọlọ́run ti pàṣẹ wòlíì rẹ̀, màmá Ajíhìnrere àti wòlíì obìnrin Tọ́láṣe Òbíṣẹ̀san, màmá Moránú gbà, Tọ́lọ́run ti pàṣẹ wọn gbé kalẹ̀. Tọ́, ọ̀rọ̀ láti gbọ́hùn o, ọ̀rọ̀ agbára, ọ̀rọ̀ ìmísí láti ẹnu màmá Moránú gbà. Ẹ ń bá ní òsí wòlíì mọ́, mo máa ń sọ wípé ẹ dákun bóyá ti tagbolé wọn ni òsí mọ́ o. Wòlíì Ọlọ́run sì ń bẹ̀. Nígbà míì táwọn wòlíì Ọlọ́run bá sọ̀rọ̀, létí ẹlòmíì yóò dàbí ìsọkúsọ. Àmọ́ wọ́n ní béèyàn bá gba wòlíì lórúkọ wòlíì, yóò kúkú jèrè wòlíì. Lọ́jọ́ kìíní àná, ẹnìkan ó fojú ni o nínú Bíbélì. Jésù gangan ni wọ́n wá mú wá bá, wá ní ta ṣèlélẹ̀ yìí, a fẹ́ perform experiment. Kọ́rọ̀ ò lè yé yín dáadáa, wọ́n ní ẹ lọ gbé àmọ̀ wá. Ọ̀rọ̀ rẹ̀ jọ pé kí wọ́n mú àmọ̀ wá, Jésù wá mú àmọ̀, ìwà fi ń ra ojú ẹ̀, ìfi ń design àwọn kankan àtàwọn kankan síbẹ̀. Kọ́rọ̀ òun kó lè yé wọn wípé àníṣẹ́ alágbára lòun ni o. Màmá sọ̀rọ̀ nípa ẹlòmíì yóò sì bímọ sí ojú oorun lójú ayé kò gbọ́ pá kò gbọ́ po. Àwọn ọmọ tó yọ máa bí sójú ayé ojú oorun ní ń bè é sí. Ó ti wọ́n ti sọ́dà gan. Ẹ wá máa gbọ́ ò gbà màmá tó wá sọ̀rọ̀ torí wọ́n fiṣẹ́ rán mi ni. Wọ́n ní àgàn tara ń bẹ, àgàn tẹ̀mí ń bẹ, àgàn ọmọ ń bẹ o, àgàn ìṣerere ń bẹ, àgàn ọrọ̀ ń bẹ. Ẹlòmíì ó yà àgàn ìbùkún, ẹlòmíì ó yà àgàn ìtẹ̀síwájú, ẹlòmíì ó yà àgàn ìgbéga. Àwọn rere tó yẹ kó bí sínú ayé ojú oorun ní ń bè é sí lọ́nà ìbímọ náà ni. Màmá Ọlọ́run kẹnu ń pọ̀. Tọ́, wọ́n wá rán mi sí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ ń gbọ́. Wọ́n ní pàápàá àwọn tí ó jẹ́ pé àgàn tọmọ ni tiwọn. Wọ́n ní kí wọ́n ṣe àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tí wọ́n bá ti dé nínú ayé, wọ́n bá ti jí sójú ayé. Ìyẹn ò ní wípé àwọn ìlànà kan bẹ tí èèyàn máa ń tẹ̀lé o láti ṣe àwọn ogun wọlẹ̀ gẹ́gẹ́ bí ìtọ́ni wòlíì. Tọ́, ẹ pe màmá sórí nọ́mbà wọn. Ìbá àṣàgàn ọmọ, àgàn ohun rere, àwọn àgàn ìṣerere láyé. Ẹ máa bí ìṣerere sójú oorun nínú ayé kò gbọ́ pá kò gbọ́ po. Nọ́mbà tẹ́ pe màmá sí rèé 08059008415. Ẹ jẹ́ ń pè é lẹ́ẹ̀kan sí 08059008415. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ pè màmá, ẹ jẹ́ kó dọ̀là kẹ́ ẹ tó pè wọ́n. Kí wọ́n lè lórí ọ̀fẹ́ láti gbé ìpè yín. Bákan náà, màmá wà níwájú Olúwa fún gbogbo àwọn èwe pátápátá. Ẹ̀yin náà lè pè màmá o, kẹ́ ni wọ́n bá yín gbàdúrà fáwọn ọmọ yín lásìkò yìí. Ẹ pè màmá sórí nọ́mbà wọn. Wọ́n bá yín rọ̀jò àdúrà lé wọn lórí. Tọ́, bí ìrùn ṣe jẹ́, òun náà nù ó jàre. Ètò kó tó dariwo ó ń tẹ̀síwájú gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Kó tó dariwo lètò pẹ̀lú Olúgbemigan Mọ́tọ̀ṣọ́ ní ìkànnì wa, ìkànnì yín, West Radio 89.3 FM.

0: mọ́tótó ayé àkámàrà. Àárín nílẹ̀ inú ń bẹ́lẹ́ṣin à ń jẹ̀kọ́ sùn, inú ń bólóúnjẹ ò, à ń wà kìísà inú ń ba láṣọ. Ọ̀nà wo gan là ń gbọ́rọ̀ ìgbà nílé ayé? Àfikọ́ lọ́wọ́ ọba òkè kó sàmà kò níyọ. Kó tó dariwo lẹ́tọ̀. Ètò ni kó tó dariwo. Mo fẹ́ gbé ọ̀rọ̀ arákùnrin kan tí wọ́n wá sọ́dọ̀ wà ní ìkànnì wa ń bè é lórí ètò kó tó dariwo. Kí ni orúkọ wọn? Mr. Abe Braful. Wọ́n wá, wọ́n sì wá sọ̀rọ̀ èyí tó ní ṣe pẹ̀lú ohun tó jọ da àwọn àtẹnìkan pọ̀ ní ìlànà wípé èmi ní mọ́tò, ó dà náà mọ́tò ẹ, jẹ́ ká fi ṣe ìṣòwò. Ṣebí ìṣòwò ó ní ìjèrè? Àmọ́ báwo lọ̀rọ̀ ọ̀hún ṣe bẹ̀rẹ̀ tó fi wá di wípé ọ̀rọ̀ ń wá di ìṣù àtàyàn-àyàn? Ṣé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lọ̀rọ̀ náà wá yọrí sí? Ẹ ti mọ̀ wípé bó bá ń lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jọ fàdéhùn sí, kò ní dọ́dọ̀ wa. Àmọ́ nǹkan kan ti wọ̀ nù nǹkan kan. Ó ti wá dojúrú, ó ti dojú pọ̀. Kò wá fẹ́ lọ ní ìlànà èyí tí wọ́n jọ fẹnu kò sí mọ́. Ọ̀rọ̀ wa dé ọ̀dọ̀ títí wa. Ẹ sì mọ̀ wípé báwa bá ti gbọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú pé a fẹ́ mọ yànyàn jẹ, a fẹ́ mọ fi ọwọ́ lágbá àyàn lójú, àwa èé fẹ́ gbọ́. Bẹ́ẹ̀ sì lẹ mọ̀ wá o lórí ètò yìí pé àwa èé ṣe bẹ́ẹ̀ ṣèdájọ́, torí pé wọ́n ní àgbẹjọ́ ẹnìkan dá a gba òṣìkà, ó ni wọ́n perú wọn. Àwa sì rí awo sọ̀tún sòsì mọ́ bàbí kankan jẹ́ ni á. Ṣe bó ń ta kókó ń fẹ́ lórí ètò yìí náà ni pé ká làáfíà ó jọba.
1: Ìgbà wo la fẹ́ ṣe ìgbà o?
0: Àmọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ ṣe báyìí náà.
1: Ẹ ṣá máa máa wò ní.
0: Ni wọ́n ti ẹ̀ gbé ọ̀rọ̀ Mr. Happy Bravo.
1: Ẹ ó ìbọn sí ọ, ó tọ́jú sùn ní.
0: Mo fẹ́ dé ìlú Ògbómọ̀ṣọ́ kan.

0: y Pile Oriri. Ni ìjọba ìbílẹ̀ oríire ni mo ti fẹ́ gbà lọ sí abúlé kan, èyí tí wọ́n pè ní Ahoro Èsì Ẹ̀lẹ̀.
1: Ẹ má lajú sílẹ̀ kí tàlùbọ̀ okòwò, ó tó fẹ́ wà sí, ẹ jẹ́ ká gbà.
0: Ní Ahoro Èsì Ẹ̀lẹ̀ yìí, ó ní tó yóò dá ti ṣẹlẹ̀.
1: Ilé-èdè yìí gbọ́dọ̀ jẹ́ wá lókun.
0: Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ahoro Èsì Ẹ̀lẹ̀ yìí ló ti di òtútù sọ́kàn abiyamọ. Ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ ní Ahoro Èsì Ẹ̀lẹ̀ yìí ló ti fà ó tí ọ̀pọ̀ sì ń sunkún tí ò rẹni rẹ̀ lẹ́kún. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ahoro Èsì Ẹ̀lẹ̀ yìí, òun ló ti sọ ọ̀pọ̀ àwọn kan di aláìnírètí mọ́.
1: Orílẹ̀ máa gbà bó ti mọ́, kí o bá.
0: Ìkúnlẹ̀ Abiyamọ o.
1: Orílẹ̀ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní ṣeré.
0: Orílẹ̀ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní ṣeré gbọ́rọ̀ Olúwa. Ibo là ń bá ilẹ̀ yìí lọ? Níbo là ń lọ gan lórílẹ̀-èdè yìí o?
1: Agbọ̀rọ̀ Olúwa ṣe rere o.
0: Àwọn ọmọ aláìṣẹ̀ ta ni wọ́n ṣẹ̀ rí?
1: Kí o bá ṣe.
0: Àjàgà ta làwọn ọmọ yìí gbé sórí wọn tí wọ́n ń rù?
1: Máa bọ̀ sùn wábọ̀.
0: Ìyà ẹ̀ṣẹ̀ ta ni wọ́n ń jẹ? Ilé kọjá ìgbèrú mọlẹ̀ ágínjù ìbẹ̀rù làwọn ọmọ yìí wà. Nínú òjò, òjò sì tún ń rọ̀ lónìí. Ara mi sì ń gbọ̀n.
1: Ọ̀rẹ́ ó yá máa kọ ìbọn.
0: Ó wà nù lé òtútù mú ọ. Ó tún daṣọ bóra, ó ń gbọ̀n jìnnìjìnnì.
1: Àmì ò bẹ́ẹ̀ ni mo rí.
0: Àtọ́ wa sọ àwọn ọmọ ọdún kan àbọ̀, ọmọ ọdún méjì.
1: Àmì ilẹ̀ Nàìjíríà.
0: Ní ìtẹ́rí sí òjò ní sàn-án-sàn-án tí ò sí òrùlé kankan lórí wọn, gbogbo òjò ti ń rọ̀ orí wọn ní dàlẹ́.
1: Ayé dorí kọ́dọ̀ kò yẹ ni mọ́.
0: Ẹ̀yin abiyamọ ayé ẹ ké sábiyamọ ọ̀run.
1: Àmúlọ ènìyàn ó sùn nìyẹn.
0: Ẹ̀yin abiyamọ ayé ẹ sọ fáwọn abiyamọ ọ̀run kó mọ́ sùn.
1: Àwọ̀ kò yẹ ni.
0: Ẹ̀yin abiyamọ ayé ẹ ti ń sùn jù. Wọ́n fi fọ́nrán ọmọbìnrin kan hàn, ó kágúlú tú báyìí ni wọ́n ló ti ń sòjòjò. Ara rẹ̀ ò le mọ́.
1: Ayé máa lẹ.
0: Gbogbo ọjọ́ orí rẹ̀ bóyá ló pọ́ mọ ọdún méjì. Ta ló wà ń di ọ̀rọ̀ igan? Ta ní ṣerú nǹkan yìí? Torí kí la fi ń ṣe? Ẹ wá wo àwọn ọmọ, wọn ti kó egun nù gbó ìbẹ̀rù.
1: Ó là ń lọ gan.
0: Kí wọ́n fún wọn jẹrí?
1: Lọ́mọdé àtàgbà àwa jẹ ní.
0: Ṣé táwọn ọmọ gan bá padà dé?
1: Bẹ́ẹ̀ni kan bá ṣe rere, ẹlòmíràn á ṣe bí.
0: Irú ipò wo gan ni wọ́n wà?
1: Gbà mí la ṣe fún dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni.
0: Àwọn ọmọ tára wọn ìtí ìjí pépé dáadáa.
1: Àwọn ayé mọ́.
0: Tí wọ́n lọ fojú winá àwọn ìṣòro búkúbúkú tágbàgan ò gbọ́dọ̀ mọ fojú winá ẹ.
1: Bọ́lá mi rẹ̀ o, ẹ gbọ́ ní bọ́lá mi rẹ̀.
0: Ẹ dákun abẹ̀yìn ẹ̀yìn ìjọba wa.
1: Bọ́ sí
0: ọ. Ẹ bẹ̀là ń bẹ̀yìn.
1: Bọ́ sí ìrọ̀lẹ́
0: àná. Látòkè dé ìsàlẹ̀.

0: ẹ̀dá sọ̀rọ̀ yìí lásìkò. Àwọn ọmọ yóò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ kí wọ́n parẹ́ o. Bí àwọn bá sì tún fi fọ́nrán wọn sóde báyìí bẹ̀ẹ́ bá ráwọn ọmọ tí wọ́n ká gúlútú gúlútú ẹ ti mọ̀ pé nǹkan ti ṣà wọn mọ́. Ẹnìkan sọ̀rọ̀ ẹni tó rí kó yọ nínú àwọn tí wọ́n bọ́ sọ́wọ́ àwọn ajínigbé. Olọ́jọ́ mẹ́rin lòun lò lákàtà wọn. Nínú ohun tí mo ní ń bọ̀ lórí ìkànnì West Television lọ́la, gbogbo ẹlẹ́rí bẹ́ẹ̀. Oní bí ẹran ni wọ́n ṣe ń fún àwọn ọmọ lóúnjẹ. Àtàgbà wọn àtọmọdé àwọn bí ẹran làwọn ṣe ń jẹun. Gbé ẹgbọ́ oúnjẹ ẹni a ṣé wọ́n ti ẹ̀ ń jẹun. Àmọ́ bí n bá sọ̀rọ̀ oúnjẹ tí wọ́n ń jẹ fún yín, omi ó sì mọ bọ́ lójú yín. Kí ni wọ́n ń jẹ rí kí wọ́n ń fún wọn? Wọ́n ní gàárì ni wọ́n ń fáwọn, bí wọ́n bá sì fẹ́ fáwọn ẹ̀ẹ̀kan lójúmọ́ ni. Omi sì ń bọ́ lójú mi. Ọmọ ọdún méjì ọmọ ọdún kan àbọ̀ gàárì ní ń jẹ lẹ́ẹ̀kan lójúmọ́. Ẹ̀yin abiyama ayé ẹ ti sùn. Ṣé ẹ wá mọ̀ bí wọ́n ṣe ń ké sí abiyama ọ̀run ní?
1: Ọ̀pọ̀ ọmọ ti sọ òbí lóní rẹ̀.
0: Ọlọ́run ẹlẹ́dàá.
1: Olùkọ́ni àtàkùn.
0: Wọ́n á ń gbé fọ́tò àwọn ọmọ wọn kí wọ́n tó bọ́ sírú ipò tí wọ́n wà. Wọ́n ń gbé sẹ́gbẹ̀ẹ́ ipò tí wọ́n wà báyìí. Omi sì ń bọ́ lójú èèyàn. Ẹ wá wo àwọn olùkọ́ wọn náà tó ṣe dáadáa tẹ́lẹ̀. Ṣùwò wípé sẹ́ni rèé só náà sì ní bẹnu fọ́tò yìí. Ẹ dákun bí èèyàn bá dorí àrùn kò ní mọ̀ ìgbà tó mi ó máa bọ́ lójú ẹ̀ o. Ètò ni mo fi sọrí àwọn ọmọ yìí. Ọlọ́run ọba ọlọ́jọ́ ni.

0: lórí àwọn ọmọ tí wọ́n wà lákàtà àwọn ajínigbé yìí. Ta làwọn ọmọ yìí ṣẹ̀ kí wọ́n mọ kẹ́tẹ́kẹ́tẹ́ táwọn gbé ẹran àgbò àgùntàn táwọn gbà. Ta ló ṣẹ̀, ta ló ń jìyà. Ọlọ́run àjàgà yìí ó kọjá ohun táwọn ọmọ yìí lè gbé. Ẹrù ewúwo lọ́rùn àwọn ọmọ yìí.
1: Gbogbo àgbáyé ọ̀rọ̀ yìí kan wà ó.
0: Ṣó ti ṣe yín rí? Ẹjẹ́ ń ṣàlàyé. Kójò ó pààyàn tán.
1: Ẹjẹ́ ká gbàdúrà bó ṣe ń lọ ní kò fún
0: wọn. Bó bá sì tún wà nínú òjò ohun, ìgbẹ̀yìn ni máa ń burú jù. Ó yẹ jáde òjò wá payín ẹ̀ tí wọlé bójú ọ̀hún ṣe wá dá ní wẹ́rẹ́wẹ́rẹ́ ikàn rán fọ́n díẹ̀ díẹ̀ lẹ́ ń lọlé. Mọ̀ bó tútù ṣe máa mú yín. Òtútù ti mú èèyàn lẹ́yìn tójò ti dá gan ó ju ti ìgbà tójò ń rọ̀ lọ. Eré tẹ́ mọ̀ sá ni pé agents tètè délé kí n lọ rèé ṣe ń jẹ aṣọ mi kí n gbé nǹkan gbóná lura kí n wá daṣọ bóra níbi tó mọ òru. Ṣó ti ṣe yín rí sá? Àmọ́ bójò bá pa àwọn ọmọ yìí tán. Níbẹ̀ náà wọn ó ti máa gbọ̀n tètè tètè. Kò sẹ́ni tí ó fún wọn ní nǹkan gbóná. Kò sí ìpààrọ̀ aṣọ. Kò sí iná tí wọ́n ó yẹ. Kò sórí ìbùsùn tí wọ́n ó sùn. Bí wọ́n ṣe ń payín kékeré nù òtútù lẹ̀fún ó tún máa jẹ wọ́n. Àwọn kòkòrò búburú inú igbó. Yóò ti ẹ̀ tà mí inú. Ẹ wá wo igbe. Ẹ wá wo ẹkún. Nínú igbó ìbẹ̀rù. Ta ni yóò rẹ̀ wọ́n? Ọlọ́run ọba ọlọ́jọ́ òní.
1: Ẹ̀ṣẹ̀ tó ti lè rẹ̀ sá Jésù dárí jì ní ìrẹ̀ máa bọ̀ síwábọ̀.
0: Dákun, dákun olódùmarè.
1: Bẹ̀rẹ̀ sí ní iṣẹ́.
0: Àwọn ọmọ yìí kéré jù.
1: Ènìyàn tó ń bẹ níbẹ̀ ẹ máa gba àlàáfíà ọlọ́run.
0: Báwọn ọmọ yìí bá ń ké, ta ni yóò rẹ̀ wọ́n? Arábìnrin tó jàjàbọ́, ó sọ̀rọ̀. Ẹkún sì tún ń bọ́ lójú mi.
1: Bá ìlà oòrùn ìwọ̀ rẹ̀ ó yá máa kọ ìbọ̀dì mo ń sọ.
0: Ó ní bójò bá pa wọ́n tán tí gbogbo ẹ̀ mú wọn tán. Ó nígbà ó bá tún yẹ kí wọ́n fara balẹ̀ oníwọ̀n tó kó bítìn fún wọn.
1: Ẹnikẹ́ni má ṣe ní.
0: Ọwọ́ ìgbà tó lágbára ohun tójú ẹ̀ rí ní ń sọ. Ó ní wọn ò mọ ọmọdé wọn ò máa gba o. Bèsè olódùmarè. Nàìjíríà kí ni à ń ṣe ọ́ rí?
1: Ìbọ̀là ń lọ
0: ẹ. Ìbọ̀là bára wa yìí.
1: Ọ̀sùn nìyẹn.
0: Ṣé nítorí pa àfẹ́ dà àfẹ́ dà yìí náà?
1: Ṣá pa máa gba oògùn yẹnìyàn.
0: Torí pa àfẹ́ jẹ àfẹ́ jẹ́ àfẹ́ dà. Ohun tá a fẹ́ jẹ́, ohun tá a fẹ́ jẹ, ohun tá a fẹ́ dà. Mo fi sọrí àwọn ọmọ tá à ní lára nínú igbé ìbẹ̀rù lèmi pé lè ṣe gbóoru mọ lè aginjù ìbẹ̀rù gbáà ni níbi tí ò ti sí ìrànlọ́wọ́ àfi tọ́lọ́run bá dìde ìrànlọ́wọ́ wọn la fi ń képọ̀ lọ́rùn ẹ̀yin abẹ́ ama ayé tẹ̀ ń gbọ́ mi ẹ bá ń gbóhùn yín sókè sọ́lọ́run. Ẹ̀yin òbí ẹ dákun ẹ bá ń gbóhùn yín sókè sọ́lọ́run. Ẹ bá ń pe Ọlọ́run. O ti súnmọ́ ṣe mẹ́ta. 21 days.
1: Ènìyàn
0: ẹ.
1: Ìníbo là ń lọ gan.
0: Ó súnmọ́. Nínú igbó ìbẹ̀rù.
1: Dàgbà àwọn.
0: 21 days. O ti súnmọ́ tán.
1: Bẹ́ẹ̀ni kan bá ṣe rere ẹlòmíràn á ṣe bí.
0: Àbọ̀ ohun tó ti ju ọ̀sẹ̀ méjì lọ.
1: Òun ṣe mí, òun gbà mí láṣẹ́ fún.
0: Tó ti gbẹnu lọ́sẹ̀ mẹ́ta.

0: rúpò làwọn ọmọ ìfẹ́ wà kan bá ọlọ́run. Rúpò làwọn òbí wọn náà fẹ́ wà. Lóòrọ̀ òbí jí. Ó wẹ̀ fọmọ rẹ̀. Ó ti ṣeṣe lánàá. Ó ṣe bẹ́ẹ̀ náà lónìí. Ó wẹ̀ fún. Ó wọ aṣọ fún. Ó fún lóúnjẹ. Èyí tí ó ṣe ó dàbọ̀ fún mọ́ pẹ́ ó ṣe bẹ́ẹ̀ fún. Ní ìrètí wípé bó bá yá ń padà bọ̀ wá bò ńlé. Èyí tí ò tí lè dá lọ tí wọ́n ní láti gbé lọ wọ́n gbé lọ sílé ìwé. Pétọ̀ èmi náà ń sáré lọ bíṣẹ́ mi bí òbí o.
1: Ìṣẹ́ tọpọ̀ ọmọbìnrin dá lágbèrè ọkùnrin.
0: Bó bá ti di aago jáde.
1: Aláfọwọ́fà.
0: Olóyìnbó pè ní closing time.
1: Lẹ́lọ bẹ̀rẹ̀bẹ̀
0: máa wọ́n yẹn. Wọ́n wà á gbé ọ.
1: Bá òjò mọ ló.
0: Ẹn tí mọ́ ń kí ó kí ọmọ ẹ̀ yóò kí.
1: Ojúsùn ni.
0: Adúkẹ́.
1: Ẹjẹ́ ká sẹ́rọ̀.
0: Àríkẹ́.
1: Pápá.
0: Àláwó.
1: Ó ti máa.
0: Ìṣọlá. Akànni.
1: Ẹ.
0: Àkàngbé.
1: Ìlò. Ẹgbọ́n tó bá kà wá ní.
0: Ọkọ mi.
1: Ayẹlẹ o.
0: Báwọn obìnrin ṣe máa ń kí ọmọ wọn.
1: Ẹ̀dọ́rí gbọ́dọ̀ òye ni wọn.
0: Kémi náà ó sáré lọ bí mò ń lọ pápápá.
1: Ọláhun.
0: Torí yín náà la fi ń ṣiṣẹ́.
1: Ìyẹ́
0: ó bá. Bó bá ti di aago jáde ń wà gbé ọ.
1: Àgbàwọ̀ òye ni wọn.
0: Òbí juwọ́ sọmọ ọmọ juwọ́ sòbí. Òbí tí ó dì mọ́mọ́ dì mọ́mọ́ gbàgé. Ọmọ náà ń dì mọ́ bí ẹ̀ gbàgé. Ọ̀rọ̀ di ìyàwó ọmọ rẹ ọmọ wo ìyá rẹ̀ láì mọ̀ wípé. Ta ni yóò ṣe? Tí ó wà lóun jó oúnjẹ kan yín wá ń sara òun lórí.
1: Ọ̀pọ̀ ọmọ ti sọ òbí dòní rẹ̀ wẹ̀ sí.
0: Ta ni yóò ṣe tí ó sọ pé òun sùn òun rórun sùn?
1: Olùkọ́ ni àta kẹ́kọ̀ọ́ ti dọ̀tá ara.
0: Ta ni yóò sọ pé òun sùn òun hàn?
1: Torí ajá tó yó kò lè bá láyì ó ṣeré. Àwọn tó wá.
0: Ẹ̀yin tẹ̀ ń sùn tẹ̀ ń rò òun sùn lásìkò yìí. Ẹ dẹ́kun ẹ bá wa képe abiyamọ ọrùn.
1: Bá ní ṣiṣẹ́ tí yóò bá bá ní ṣe.
0: Àwọn òbí ọmọ ilé yìí ò lè rò òun sùn mọ́.
1: Ẹṣẹ̀ wá.
0: Ẹlòmíì bó bá ra sùn yẹ́. Ti bó ṣe máa ń jarunpá lu ọmọ ẹ̀.
1: Ẹ̀ṣẹ̀ tán owó tó kù fẹ̀ṣẹ̀ jáde.
0: Wá jarunpá tó rí pé ọ̀nà bẹ̀ ń ṣòfò.
1: Ìbọ̀ ìṣáájú.
0: Ọba tàyí bá. Ẹ mọ iye ẹ̀jẹ̀ tí ó tún ti lọ lára ẹ̀.
1: Odidi ọmọ tuntun.
0: Odidi ọmọ.
1: Ìdíkòrò.
0: Ìyá kan bẹ́ńbẹ̀ ó ní ọmọ ọmọ òun mẹ́rin.
1: Ọtọ̀ elérò.
0: Àtìyàwó ọmọ òun ti ń ṣiṣẹ́ tíṣà.
1: Wálé mọ́
0: ẹ báwo ẹ sì máa sunkún.
1: Ìfà lọ.
0: Ìyá ń sọ̀rọ̀ kan mo sì gbọ́ dáadáa. Ó ní òwò lòun wà báyìí.
1: Ó fọkàn tán mọ́. Àbí ta ló kù? Ará ayé. Ìgbàwọ̀.
0: Bẹ́ẹ̀ ni nìkan ṣà ń pariwo ọmọ rẹ̀.
1: Ẹ gbọ́ náà ṣé.
0: Ó gbẹ̀lẹ́rìí wò lórí West Television.
1: Kò yẹ kí n yàn.
0: Nínú àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò alágbára.
1: Ayẹlẹ o, ìbọn ti yọ.
2: Ó tọ́jú sùn ní ara rẹ̀.
1: Ayẹ́dọ̀rí gbọ́dọ̀.
0: Bó ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe ṣẹlẹ̀ ní ìlú Ahoro Ẹ̀ṣẹ́ Ẹ̀lẹ́?
1: Lọ ènìyàn, ó sì ti yẹ ẹ̀rọ ọlọ́pàá.
0: Bó wọn ṣe wọlé.
1: Ìdí ìfapamọ́.
0: Gbogbo ẹlẹ́gbẹ̀ẹ́ lórí West Television. Ọ̀nà bo wọ́n gbà.
1: Lọ́run ní gbogbo àgbà.
0: Gbogbo ẹlẹ́gbẹ̀ẹ́ lórí West Television.
1: Ṣé ẹ ń bọ́?
0: Lórí YouTube àti lórí Facebook ẹ lọ máa sọ̀scribe síbẹ̀ báyìí.
1: Ó tó fẹ́ wà ní. Ẹ jẹ́ ká gbàdúrà bó ṣe mú lọ òní kò fún wọn.
0: Ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ̀yìn abiyamọ ayé.
1: Orílẹ̀-èdè yìí gbọ́dọ̀ jẹ wá lógún.
0: Ọ̀rọ̀ orílẹ̀-èdè gbọ́dọ̀ jẹ wá lógún ẹ̀gbọ́n ni.
1: Ṣé àpẹẹrẹ rere.
0: A ti máa ń sọ àti sọ tipẹ́tipẹ́.
1: Orílẹ̀-èdè wa àdúrà.
0: Ẹlòmíì agbada kò kàn mí ló lọ dá fìlà mọ́wọ́ bẹ̀ ló ti borí. Bàtà bó bá ti dàrú àtòká ló ti bese be la se nke tantan la npolongo lati jo e wi pe iku to npoju gba eni owe nla ni npa fun ni se ti wa ri bayi amo so wa so so so aba so to ni awa so ba se ma so

ẹlẹ́ da ọ̀run àtayé ẹ̀dákun ò rí àwọn ọmọ yóò gbọdọ̀ gbàbọ̀dé kú. Nínú aginjù ìbẹ̀rù tí wọ́n wà yìí.

0: sọ, Ọlọ́run bá wa fàṣẹ ṣe. Ọlọ́run ẹ rí mi o.
1: Ilé rẹ̀ sá.
0: Tó tò ní mo fi sọrí àwọn ọmọ ẹ̀yìn.
1: Bàbọ̀.
0: Àti gbogbo àwọn ẹlẹ́dàá àwọn tí ń gbọ́ mi.
1: Bẹ̀rẹ̀ sí ní ìṣẹ́ rẹ̀.
0: Ní gbogbo wa ládáhùn pọ̀.
1: Ẹni bẹ̀ẹ̀ máa gba àlàáfíà Ọlọ́run. Ire.
0: Ẹ dákun gbogbo ẹ̀yin èèyàn.
1: Aláìlérí.
0: Ẹ ń gbọ́ mi.
1: Kí o bá.
0: Báwa ṣe ń ṣe ń lé tiwa nù.
1: Ríwá ìlà oòrùn ìwọ̀.
0: Ojoojúmọ́ láràárọ̀ bẹ́yìn náà bá ti ń ṣàdúrà nílànà tẹ ẹ mọ̀.
1: Ẹ̀lẹ́ wa.
0: Ẹ dákun ẹ mọ rántí ọ̀rọ̀ àwọn ọmọ yìí.
1: Àmì o.
0: Bẹ́ẹ̀ báráyé rẹ̀ lálẹ́ náà kẹ tó lọ sùn.
1: Ẹni má ṣe ní.
0: Ẹ dákun ẹ rántí àwọn ọmọ yìí. Àtàwọn olùkọ́ wọn. Ẹ mọ̀ wá gbàgbé ẹ máa gbàdúrà fáwọn òbí wọn náà. Gẹ́gẹ́ bí abiamọ, ẹ̀yin náà ti mọrú ipò tí wọ́n wà báyìí. Ọkàn wọn kò lè balẹ̀. Ẹ̀dọ́ wọn ò lè sí lórí òróòró. Àtẹ̀dọ̀ àtòróòró báyìí. Ọlọ́mọ jòróòró fọ́mọ́nú ẹ̀dọ̀. Ẹ̀yin tẹ́ mọ́ ń pa àwọn nǹkan abìyẹ́ bẹ́ẹ̀bẹ́ àti bẹ́ẹ̀bẹ́ ò ti yẹyin. Ẹ mọ̀ pé bòróòró bá ti fọ́ sínú ẹ̀dọ̀ kò ṣe jẹ mọ́. Mo ń rọ gbólóhùn ní o. Ara gbólóhùn bí ẹni rọ góòlù olúgbẹ̀mẹ̀gàn mọ́tòṣọ. Òwe lòwe lèmi fi ń sọ̀rọ̀. Òwe lòwe la báyìí la máa ń lùlù agidi ìgbòho. Bí òróòró bá ti fọ́ sínú ẹ̀dọ̀.
1: Alẹ́ ìbò sí o.
0: Wọ́n bá ní ẹ̀dọ̀ òsì lórí òróòró.
1: Ọ ìbò sí o.
0: Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ ọ̀bọ̀.
1: Ayé lórí kọ́dọ̀.
0: Ẹdákun ìbò là ń lọ gan.
1: Ibi tá a pa máa gbà ọ́ kò yẹ.
0: Kí ni à ń bá ká láyè yìí tá a fi ń ṣe nǹkan yìí?

0: ẹ ti mọ̀ wípé ètò yìí fún àwọn tá à ní lára ni. Bí a lóore sì ti rán mi lálẹ́ ètò ní náà ni wọ́n ó ṣe yìí. Bẹ́ẹ̀ ni o. Bọ́lọ̀ ń ṣe fi rán mi lálẹ́ ètò ní lèmi ó ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́rọ̀ ìgbéyàwó yín wá.
1: Ó tọ́jú sú mi.
0: Dúpẹ́ bí Ọlọ́run bá wa.

0: Mr. Happy Bravo. Adupe bi Olorun boro de. Ti ku gugu awon toro kan. Ameja ran ti awon omo ti won be ninu inilara. Ona ta wa yo gba de bebi enikan amo. Boya ta ba ti e mo ni, boya ba biyanju e. Gba me nikan to mo na. O mo na be. Okan oba ti joye si nbe lowo re pelu. Oni akoda ye aseda orun. Oni eleda gbogbo eyan. Koda awon osikayi on lo da won. E wa tu wa wa awon omo yin na on na lo tu da won. Olorun yin na la kepe. Olorun lona. Ti mona ona lati debi awon omo yin wa ona la ran sibe o ni ye ona la pe o ki ku mo ba dodo awon omo yin ko ba wa fun won ni ye ona si ni otito aye mi to yo to a shuri a won tin be ni de oro yi yo si fi o ti to an fun gbogbo wa ona la pe is the way the truth and the life the truth the way the life ona otito ati takun ape ho ba wa tan mo le si di oro yi abiamo orun o ba wa da soro yi eyin alase wa eni sase ti o ta tori are asiko iko la nbara wa ja o ti to fi dori gumina gbogbo eyin agbofinro e dakun e fowo sowo po lasiko yi eja gberi kisi ati ote sile eja gboro elesin mesin eleya meya sile olohun kan na ni gbogbo wa nsin olohun kan na ni o da gbogbo wa se ba se mo lo sototo olohun kan ni nbe ya fẹ́ràn ara wa ìfẹ́ ni àkójọ òfin ó dákun ìfẹ́ lọ́lọ́hun ìjà fẹ́ràn ara wa a lè mọ́ ṣe báyìí lọ lórílẹ̀-èdè Nàìjíríà nínú Ọlọ́run gan papọ̀ máa dùn sí wa. Ẹ̀yin aláṣẹ wa ẹ̀yin tẹ́ nílò ọgbọ́n Ọlọ́run Ọlọ́run ọba wa yọ̀ǹda ẹ̀ fún yín ẹ̀yin tó jẹ́ pé ìbẹ̀rù Ọlọ́run lẹ nílò ẹ̀yin náà ẹ gbà á bàbá àìtí àwárí bó o la ṣe fẹ́ sọ̀rọ̀ ń sí ẹ̀ńtà ni ó kí n lẹ́yìn tó lọ lè fẹ̀gùn ọwọ́ ẹ̀ńtà ni ó fẹ́ ni lójú tó kọ́ ata ṣẹ́nu kò á kọ́ àwọn ata kéékèèké ẹnu ó lọ lè kú bí ṣọ̀m̀bọ̀ àwọn ṣọ̀m̀bọ̀ ṣọ́ṣọ́rọ́ ṣọ́ṣọ́rọ́ àwọn ata gbígbẹ́ bùúlù yàn lójú bá ṣe ni ó fẹ́ ni lójú ẹ̀ kè yẹ yín ni pé. ẹ̀yìn kò lè lọ táwa inú ilé gan báyìí ni a ṣe bí ń gbè. Àbí ọba aṣọ lè lé ní. Kí n tìta fẹ́ rí ṣe. Kò lè lé ní fọ̀ náà tìta. Àwọn aláìṣẹ̀ ní forí gbé. Àwọn tí ò mọ́wọ́ mẹ́ṣẹ̀, àwọn ni ń gbé àjàgà. Àwọn tí ò Jésù lè yín kan. Àwọn tí ò lọ́wọ́ ń bẹ̀. Òun là ń ni lára là ń pọ́n lójú. Àwọn tí ò jẹ̀bi ti ń kú gbé o. Nàìjíríà gbọ́rọ̀ Olúwa. Ìgbà wo ló dà? Ìgbà wo ló dà? Ọmọ ọdún kan àbọ̀. Ẹ̀mbá lọ́mọ kéékèèké ní sàkánì rẹ̀. Ẹ̀yin náà wo ọmọ ọdún kan àbọ̀. Ọmọ ọdún kan àbọ̀ mi ṣì ń mú. Ẹ wo arábìnrin tí sàn àbẹ́yìn tí rí fọ́nrán rẹ̀ ni. Ẹ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ lọ́la. Ẹ máa lọ sórí West Television. Ó ti gbẹ. Kí ló fẹ́ fọ́mọ gan mo mọ́? Ẹbí ẹn tó bá jẹun yóò ní nǹkan wà nǹkan ọmọ tá ń fún ọmọ jẹ nígbà ìyá obìnrin. Òní ó ṣàràjọ ọbẹ̀. Ẹn tá ń fún gàárì mọ́. Bí ẹran. Lẹ́ẹ̀kan lójúmọ́. Ó yóò pàgọ́lọ́ kan gan. Kábíyèsí Olódùmarè Ọlọ́run ojú ẹ̀dá.
1: Àgbà tí ń gbà láì lára. Wà bá mi ṣe tẹ̀mí o.
0: Kò mọ̀ sí nọ́ọ̀sì, kò sí dókítà tí ó tọ́jú wọn nù dò yìí.
1: Má gbàgbé mi
0: o. Orí bá ń fọ́ wọn bẹ́dọ̀ bá ń dùn wọn.
2: Oṣù kiri.
0: Kò sí dókítà kan bẹ́ẹ̀.
3: Báwo gbọ́dọ̀ mi sókè.
0: Ọmọ mi bóyá ó tiẹ̀ láwọn oògùn kan tí wọ́n gbọ́dọ̀ lò fún lójoojúmọ́. Àwọn tí ń tọ́jú ọmọ kéékèèké mọ́. Bó làwọn ọmọ yẹn ti fẹ́ rí lo báyìí. Kò sórí ọ̀fẹ́ pé ẹ̀yà á mọ̀ jẹ́ kí ẹ rí ọmọ yín. Láwọn ìgbà kan àtàwọn ìgbà kan.
4: Tí mo fẹ́.
0: Ẹ dákun gbogbo ẹ̀yìn tí mo ti rò bá lo ọ̀rọ̀ yín lálẹ́ yìí. A ní lè lò mọ́.
5: Ó lè ṣe fún mi. Àfọlọ́run
0: ọba. Ẹ mọ́ bínú.
6: Tí mo fẹ́.
0: Ẹjẹ́ àjọ fòun ṣọ̀kan. Ọlọ́run ó dá ìrètí padà. Ọ̀rọ̀ ti yín nírètí.
7: Ṣàánú fún mi.
0: A sì gbàgbọ́ pé ìrètí ń bẹ fáwọn ọmọ yìí náà. Àwa ò ní sọ ìrètí náà.
8: Ṣàmọ̀nà mi bàbá.
9: Kánikánni tí kì í dání.
10: Wà túlẹ̀.
0: Ọlọ́run nígbà tí ó bá fi di òye ọ̀la. Ọlọ́run nígbà tí yóò bá fi di ìwòye ọ̀la. Ọlọ́run ti ń gba láì lára. Nígbà tí yóò bá fi di ìwòye ọ̀la. Ẹ dákun, ẹ bá wa ṣe ìtúsílẹ̀ fún àwọn ọmọ yìí. Lórí ètò kó tó dariwo lálẹ́ ètò ní. Láti ń ké pè yín o. Ó gbọ́ ọmọ Nàìjíríà ní ń bẹ̀ yín. Gbogbo wọn wọ́n wà nídìí rédíò lásìkò yìí o. A fọwọ́ sowọ́ pọ̀.
11: Tí mo fẹ́.
12: Tí mo fẹ́.
0: bẹ̀yìn. Ẹ dákun kẹ bá wa tún.

0: 电话嘛，失败。哎呀，非让我说我弄啊，出路都没了。只叫叫没叫他出叫快的。哎呀，跟飞是不啊多。ke ban du si wa ju olong emi na fe lo bolon soro ma si ko to ku te to yo pari ki gbogbo wa ka jo kisi abi amo orun baba jo dohun wa po ni ilana igbadua pelu isokan emi ni kikeke olorun ni okankan o mo po olorun yo teti yo si gbadua wa ko to di woye ola a re rin lori awon omo yi e je n wa mo koja lo si waju olorun eyin na o ba mi du nbe ka jo ma ke po olorun lori oro awon omo yi to a lo loni a tun pada bo njo mejo o mo sun mi o baba ti gba a mo be o pe ni nbe su ateleshe a be na o
1: ma soro mande
0: bi n se fi yin sinu ibanuje ni won ni ba yin ninu ibanuje
2: o su biri biri
0: lori ede yi a ni gbo bi mo o olorun iwo la nbe ko ba wa wo ile wa san nigeria nsa isan o aisan ti se nse nigeria ni agbara oluwa ba wa wo nigeria san e ba wa ran awon adari wa awon alase wa lowo e wo omo nigeria asiko e kola nse pe e lowo gbogbo awon obi toro kan e be ni won be e ja gboro ipesile
2: ohun ti mo fe
0: oye wa o tuye wa ju be lo esa ja mo gbadua e ja mo bi olohun oba nkan kan mo fe ke mo o so tin sele tolohun o mo si ohun te ri to ba sele olohun gba laaye ni bene be ba gbagbo te si gbagbo pelu mi o to tin benbe ni ohun ko wu to sele ti o ba sele tabi ti o tun sele olohun gba laaye ni mo fi ni ka ma bi olohun olohun nikan ni eje abe bene mo gbadura to apere kan fa awon omo yi
1: afiki tani tani o ba ni olugbejo mo
0: o wa de ipele ti mo ti ronu
1: o ni ba o ba ta soro bi o se re ko to yo
0: pe ti olohun o ba mo gba isele laaye ko ni isele
1: o ko ba re baba mi o
0: o wa n bere pe olohun ki lo de oni mo sa fi ni e dakun e ja ma bi olohun ohun to de tolohun so fun mi ni mo fi ni ani e ja ma bi olohun o to di wo yola agburu ayo ko to di wo yola awon omo e ko ti pada sojo awon obi won laaye ko to di iwoye ola awon oluko won na o ti gba idande laaye oro jade asegun eri loko ti o gba mo mo fi n se abe ore ofe to ni agbara ninu ile te ti n gbo mi yi ibi oni sele si yin o yin na wa mo joye oju lala kan fi n sori o e mo ki ise agbegbe yin daada ke to sun lale yi eye ayika yin eye enu ona yi wo se titile e mo Jesus. Ẹ̀rí pé ẹ ti àwọn àyíká àwọn ẹlẹ́kùn yín dáadáa. Ẹ kíyèsí àwọn tẹ́jọ́ rìn pọ̀. Ẹ bá ti rí ẹnìkan tí ń ta fèlèfèlè ládùúgbò yín kìí ṣẹ̀ṣẹ̀ ẹ pé ta ló ń bèrè ta ló ń wá. Bẹ́ẹ̀ bá ti ń rí ojú àjèjì ẹ tètè mọ gbé ìgbésẹ̀ tó lágbára. Àrò àbótiá náà àwa náà ní àwọn nǹkan tá a ṣe. Ó ń bá àwọn kan sọ̀rọ̀ lónìí. Àwọn tí wọ́n wà lágbọ̀n ètò ààbò kan. Níṣìí sásìkò yìí bá bára àwọn kan tó gbé aṣọ àwọn ẹ̀ṣọ́ aláàbò sọ́rùn táwà gan gẹ́gẹ́ bí aráàlú ò ní mọ sọ pé ẹ wá ń bì ẹ fi ID kádì hàn. Bẹ́ẹ̀ ni o. Ẹ̀ṣọ́ aláàbò ni wọ yìí. Àbò lọ gbé aṣọ ogun wọ̀ láti jà àwọn èèyàn lógun. Ọ̀rọ̀ ti dọ̀rọ̀ ojú lálákàfí ń sọ́rí báyìí. Ẹ sì jẹ́ àmọ́ gbàdúrà. Lẹ́yìn Ọlọ́run ló tún kó. Kò sàlágbára kan láyé àfọlọ́run. Ó ń bá ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé. Kò sọ fẹ́nìkan lónìí. Ọlọ́run ọba gbà fún ni o. Tọ́ ìwọ ló lẹ̀mí tiwa. Lọ́wọ́ rẹ làwa fi ẹ̀mí tiwa lé. Olúgbèmí gan mọ́tọ̀ṣọ́ ló kọ tèmi. Àwọn ò ṣáde ẹnibọ̀dì Ọlọ́run ọba nìkan la ṣáde. Orí òkè tí ń tẹ olùgbàlà làwa lé tí ń tẹ sí. Kó ayé kan ò pa. A ti mú orúkọ tí kú ń yẹ. Kó ayé kan ò lè pa wá mọ́. Torí bá méjì kọ́. Ó ti gbé ikú mi ní ìṣẹ́gun fún wa. Ó ti gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ikú ni. Ó sì ti gbà lọ́wọ́ ìṣà òkú. Oní kìkì ojú wa. Làwo fi máa rí. Kìkì tí wa. Làwo fi máa gbọ́. Èrè, ìròyìn, ìṣẹ̀lẹ̀, àwọn èèyàn búburú. Ó ní kì yóò wọlé tí wa. Àrùn kì yóò wọná ọdẹ tí wa. Má jẹ̀mú yìí. Ládàpọ̀ làwa lò. Fún àwọn tó wà ní ìgbèkùn. Nínú ìkẹ̀kùn àwọn pẹ́yẹpẹ́yẹ. Gbogbo Ọlọ́run ẹlẹ́dàá ò bá wa tú wọn sílẹ̀. Wọ́n sì gba òmìnira wọn. Agbára ọ̀run ṣèdìdí ẹ̀. Tọ́ Henry Osagie ònlájọ ṣiṣẹ́ ọ̀hún. Gẹ́gẹ́ bí ọlọ́wọ́ Bọ́tìn ni. Orúkọ gbogbo àwọn aláṣẹ kan ni mo kìyìn o. Bó bá di agogo mọ́kànlá àbọ̀. Làwọ́ mọ̀ kí n kó dàárọ̀. Tí aago márùn-ún òrọ̀ látàtù lórí ọ̀fẹ́ látijọ́ pàdé. Ní ìkànnì wa. Ṣùgbọ́n káago mọ́kànlá ọ̀hún ó tó lù. Ẹjẹ́ àjọ wọ ìyẹ̀wò lọ. Ní yàrá òkè. Níbi tá ti jọ ké pẹ̀lú wa. Ẹ̀yin tẹ́ ẹ bá lè tẹ̀lé wa wọ ó lé sọ̀fọ́ lè. Ẹjẹ́ àjọ wọ ọbẹ̀ lọ. Níbi ìdàpọ̀ ẹ̀mí. Ẹ̀yin tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ láti débẹ̀. Ẹ dúró sẹ́nu ọ̀nà. Ẹ mọ̀ bá wa ṣe àmì. Àmì ni ìdáàdúrà. Ó ń rọgbó lòun ni o. Àsúmọ́ bẹ̀ jura wa lọ.
2: Òkùnkùn ayé oṣù kiri kiri.
0: Tọ́ títí ọjọ́ mẹ́jọ tá ọ̀tọ̀ pàdé èrè o. Ó dàbọ̀.